0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
2: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ kágbó.
3: A dúpẹ́ olóyè ní oṣù kó ọjọ́ kan o. Lọ́dọ̀ ọjọ́ Sunday kùkù ní sọ lábàrá lórí ọmọ. Ọmọ 100, ẹwọ́ ìwọ ayọ̀ sí Olúwa yìí lẹ́gbẹ́gbọ́. Ẹbí ayọ̀ sí Olúwa. Ẹwọ́ tí ẹ̀yí torí sí iwájú rẹ̀. Jẹ́ èyí tí ó mọ̀ pé Olúwa ò ní Ọlọ́run. Ó ní ó dá wà, tirẹ̀ ní àwà. Àwa ni ènìyàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ pẹ̀lú ọpẹ́. Ẹ bọ́ sí àgbàlá rẹ̀ pẹ̀lú ìyìn. Ẹ máa dúpẹ́ fún kí gbogbo ènìyàn ó dẹ̀ máa kẹ́ ọ̀gọ́ọ̀gọ́ọ̀gọ́. Bọ́jú yìí ṣe ń lọ sí òpin bàbá lábíyamọ́ ti gorí afẹ́fẹ́ o. Pásítọ̀ Bákẹ́yẹ mọ́rẹ̀ ni mò ń jẹ́. Ìsinmi tẹ̀mí kò ní jí àṣemọ fún ìwọ àti àwọn ọmọ rẹ̀. Òní yìí lọ bá parí àdúrà lórí àkọ́bí o. Màmá pẹ̀lú agbára Jésù Kristì. Mo fẹ́ kó o mọ̀ wípé ìgbẹ́dìde sì dájú fún àkọ́bí rẹ. Àkọ́bí rẹ sì máa jẹ́ èèyàn nílé alàyè. Àkọ́bí rẹ àtàwọn ọmọ rẹ máa sànjọ. Ogun àkọ́bí rẹ máa di ogun àgbáyé bíi ti Jésù. Wọ́n ní jẹ́ra wọ àkọ́bí rẹ bá o. Lọ́rọ̀ àkọ́bí rẹ bẹ́ ká rárá sàmí. Àkọ́bí rẹ ò ní fò sẹ́lẹ̀. Àkọ́bí àti àbúrò rẹ wọ́n ní dán máa wùsà. Èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì àkọ́bí wa yóò ní bọ̀ pọ̀ sàn. Àkọ́bí rẹ ọkùnrin yóò tẹ́gbẹ́. Àkọ́bí ẹnu sì máa yà wọ́n tó fi ó ṣe yẹ̀yẹ́. Àkọ́bí ò ní fò go tọrẹ. Àkọ́bí ò ní sọ ogó dànù. Àkọ́bí sàmí ẹlẹ́yìí ògo rẹ àlòdá lẹ́ni o. Ẹni òkè làbùkù ń wá kiri àkọ́bí ò ní tàbùkù o. Àkọ́bí máa fura ò ní jálulẹ̀ lójijì. Àkọ́bí ògo rẹ ò ní di àpínlẹ̀. Àkọ́bí yìí ògo rẹ máa bá ọ kalẹ̀. Àkọ́bí tó ti ń fún ni kò ní padà tọrọ jẹ́nu lẹ́yìn o. Àkọ́bí sàmí ayé ò ní fún ẹ ní ìfàsẹ̀. Ọlọ́run ò ní kọ ẹ̀yìn àkọ́bí sílẹ̀ o. Ó di àkọ́bí ọba láti òní lọ. Ó ní forí adé rẹ ṣẹrú. Bàbá màmá sàmí wà ní sinmi lórí àkọ́bí rẹ. Ọmọ rẹ obìnrin ọmọ rẹ ọkùnrin kò ní forí pèpè bíi tirú bẹ́ẹ̀. Sáǹsì àkọ́bí sọ ògónu ò ní sọ ògónu o. Àkọ́bí rẹ kò ní rí jẹ obìnrin bíi Dẹ̀láìlà. Àkọ́bí ayé ò ní yíkadà ara rẹ kó ní yàrá àpò mọ́lẹ̀. Ẹ́sìkì àkọ́bí ni ó rógolò wá rógolò. Òkèlè ẹ̀bà ló gbògbó lọ́wọ́ Ẹ́sù àkọ́bí ògo rẹ ò ní sọnù. Àkọ́bí Ọlọ́run ò ní kọ̀ sílẹ̀ bí Eliabu. A ò sì ní kọ̀ sílẹ̀ bí Ẹbínádàbù. Àkọ́bí Bẹ́sẹ̀bà ìyàwó Dávid kò sẹ́lẹ̀ ká tó bí Sọlọ́mọ lórúkọ Jésù. Àkọ́bí rẹ ò ní kò sẹ́lẹ̀. Àkọ́bí ni agbára ìdílé ò ní sún agbára nìwọ àkọ́bí yìí. Orin yìí kò ní tẹ́lẹ́nu rẹ òyìnbó àkọ́bí. Àwọn abanijẹ́ sojú fúrú kò ní rí sí ọmọ rẹ. Ayé ò ní fi dẹ̀rí kàwé wàhálà fọmọ rẹ. Pọ́ọ̀sì ẹ̀yìn àkọ́bí yóò kún fún owó. Ẹ̀yin ọmọ yòókù yóò kún fọ́fọ́ fún ọ̀rọ̀. Ọ̀rẹ́ tí mọ́tímọ́ ìdílé yín kò ní ròyìn fáyé. Àkọ́bí rẹ ò ní fárígá mọ́ ọ lọ́wọ́. Àṣàyẹ̀fọ́ tí àádọ́ta ẹni bí kò ní dìde sẹ́yìn àkọ́bí. Ayé ò ní mú àkọ́bí wa mọ́lẹ̀ o. Ayé ò ní dáṣẹ̀ rí àfáwọn ọmọ rẹ. Àní ìjá tó ti ṣe é lè ó ti lẹ́tọ̀ sí wà á jẹun ọmọ. Àkọ́bí oníkàngá àjíkọ́ kò ní jẹ́ kómi ayé ó gbé ọ lọ. Ọba mi ajíwájú wa ẹlẹ̀kẹ̀ yóò dẹkọrẹ́tì yín pẹ̀lú ìyanu. Òkú kì í yẹ̀rù bàlàbàlà ogún ọmọ rẹ ò ní dákẹ́ lójijì. Ọba mi òkèkiri máwò kò ní jẹ́ kó gbọ àkọ́bí rẹ oṣubú. Ọba mi adígàgá ayé kò ní jẹ́ kí ọ̀nà ó dín mẹ́yìn àkọ́bí o. Ọba mi wọ̀wọ̀wọ́ kò ní jẹ́ kí ìwà àkọ́bí dẹrù ogónù. Ogún ẹ̀yin àkọ́bí ó yá jáde nínú tìrú àkọ́mọ́jù. Ẹ̀yin àkọ́bí ẹ lọ dánmọ́ ológun àgbáyé. Ayé ìdílé yín ò ní di báṣubàṣu. Ọmọ rẹ ò ní yẹ ẹ̀kọ́ níbi tọ́wọ́ rẹ̀ ò tó. Nínú yàrá àṣẹ ti ọ̀run mú yín já gbangba rere. Ẹ jáde nínú yàrá ogun àti àṣẹdáná. Jáde nínú yàrá àfàkókò ẹni ṣòfun. Ó ní dìde dúró létí sàrí ọmọ rẹ. Arọ́rọ́ kò ní gbọmọ lọ́wọ́ rẹ. Ikú ọmọ ò ní gbé yín sálẹ̀ o. Ẹ ò ní rógun àrùkiri. Ọmọ rẹ ò ní tàsí agẹrẹ. Ó ní ta dúkìá wú ẹ̀sán lórí ọmọ o. Irí àti ayọ̀ tẹ́ ò fọkàn sí ọyà ó wọlé wẹ́rẹ́. Oríire wọlé wẹ́rẹ́. Ìgbéga wọlé o. Àánú wọlé o. Owó ìwọlé. Ìgbìyànjú rẹ máa mú kọ́ tayọ nílé àlàyé. Iṣẹ́ ìṣẹ́ tí kì í mú kí ẹ̀dá ó tayọ ó yẹ ọ̀run gbà lọ́wọ́ rẹ̀. Oúnjẹ àwọn tó tayọ ẹ máa fi bọ́ ọmọ rẹ o. Iná ògo àkọ́bí rẹ tó ń jò lọ́wọ́lọ́wọ́ àwọn àníyí lọlẹ̀. Ọ̀tọ̀ lówó ọmọ rẹ̀ á lówó. Ọ̀tọ̀ lọ́lá àkọ́bí rẹ̀ á lọ́lá. Ọ̀tọ̀ lọ́rọ̀ àwọn ọmọ rẹ̀ á dọlọ́rọ̀. Àkísà kò ní fìtà àkọ́bí rẹ o. Tọ́jú ìyàwó rẹ dáadáa ọ̀bọ̀dà lórúkọ jẹ́ wàá lọ́jọ́ alẹ́ ayọ̀. Tọ́jú ọmọ rẹ tí ò ní ta lọ́jọ́ alẹ́. Ṣé máa wò ó lọ́jọ́ alẹ́ àwọn ọmọ ò ní sá fún ọ. Lórí ọmọ rẹ ò ní gbọ́ ọ̀rọ̀ tó wúwo lára. Bákan náà ló dẹ ní gbọ́ ọ̀rọ̀ tó gbóná létí torí ọmọ rẹ. Gbogbo ọmọ àfẹnú bí àti àfara bí lórúkọ Jésù wọn ní ṣègbé dànù. Wọ́n dẹ̀ ní fi ayé sílẹ̀ lójijì. Gbogbo ẹni tó ti bí ẹ máa rí ọmọ pèrán níṣẹ́ o. Ọmọ aláṣọ rẹ ò ní wà kìsà. Ọmọ ẹlẹ́ran rẹ ò ní jẹ́gun ẹran. Ayé àkọ́bí rẹ máa dùn padà. Ayé ò ní fi àdánwò ọmọdán wò. Àṣẹ òrìṣà ẹran tó takò ògo ọmọ rẹ Olúwa bá wílé ni. Àkọ́bí ẹ̀ ní rógún ẹjọ́ ẹyá mi ní 2K mẹ́yẹn. Jésù tó jẹ́ àmọ̀ràn gbogbo ayé kò ní jẹ́ kọ́mọ rẹ ó ṣìnà. Ajínasẹ̀ gbálájá lówùúrọ̀ kò ní jèrè ọmọ rẹ. Ajífarawọ́ ẹni ni rẹ yóò jèrè ọmọ o. Àwọn tó mọ̀ rẹ farati yìí wọ̀n ní padà gbé ṣubú. Ẹni àkọ́bí rẹ farati kò ní rò fáyé. Ọmọ rẹ àkọ́bí rẹ ò ní pàdé àgbákò. Wọ́n ní kò gbé ọmọ rẹ sọ́gí iṣu. Ọmọ tó ṣẹ̀dẹ́ olówó náà ló ṣẹ̀dẹ́ atálákà lórúkọ Jésù yá lọ dolówó. Àkọ́bí rẹ ò ní jálé agbọ́nlé ara rẹ̀ lórí. Àbànújẹ́ ìmúra sí o, tolúwa làṣẹ lórí àwọn ọmọ yìí o. Orí tí ọmọ ra mọ́tò fún ọ. Ọmọ rẹ ń jẹun pẹ̀lú àwọn ọmọ aládé. Kò dẹ̀ wá rí tí ọmọ ra lẹ̀ tó kọ́lé fún ọ. Ọmọ gba físà ìlú òyìnbó fún ọ. Ilé rẹ ti bẹ nílùú òyìnbó lu ayọ̀ǹda rẹ̀. Ògùn àmútọ̀run wá ìyẹn ọmọ yóò yá ẹbẹ̀ sí ìlú. Bàbá Lábíyọmọ kéde wípé wọn ní rí yín mú láyé o. Gbogbo ìgbà tó ń lò láyé lórúkọ Jésù ò ní mọ rọrí ọmọ o. Ó ní wá owó tì ní ilẹ̀ alààyè. Iṣẹ́ rẹ á gbèrú o. Yóò sì dára fún ọ. Jésù Olúwa wa. Ẹnjiníà rí méjì lẹ́ máa sáré gbọ́.
4: Mo ń wá ọmọ 20 years láti March. Tó bá ti wá di àsìkò tí ẹ̀ ń ṣe àdúrà yẹn, máa wá mú fọ́tò táyé ọmọ lágbájá agbọ́dọ̀ rí ẹ for life. Ipé bàbá Lábíamọ kó ṣiṣẹ́ lórí ẹ o. Wọ́n ṣe mú wá bá wa nìyẹn láti ṣeun.
5: Wọ́n mú wálé.
4: Wọ́n mú wálé for life.
6: For life.
5: Oh, English yìí gan le.
6: For life.
4: Ó wà láyé, ó wà láyé.
6: Ó wà láyé, for life.
5: Wọ́n mú wá for life àbí wọ́n mú wá alive.
6: Wọ́n mú wá for life ló. Láyé.
4: Ó wà láyé.
5: Ibo ló ló ń lọ látọjọ́ yìí.
4: Ó ní ibi tó ń gbé yẹn, ó ṣẹ̀hún. Ó wá kú òkò mọbi tó ń lọ. Nígbà tó máa gbé débì kan. Ṣéun yẹn náà já sí.
6: Ṣéun.
5: Àwọn ayé ló jábẹ̀. Gbogbo abiy ọmọ tó ń ṣàmì lágbàáyé, ọmọ rẹ ò ní sọnù.
3: Bá ń gbé kejì sí.
7: Odidi bí ọdún mẹ́ta sí mẹ́rin ọmọ yẹn ò gba sálárì.
5: Ó kàn ń ṣiṣẹ́
7: sá. Ó kàn ń ṣiṣẹ́.
5: Sàmí abiyamọ ọmọ rẹ ò ní ṣàṣẹ dànù.
7: Ó wá fi chẹ́ńjì ránṣẹ́ sí mi pé mọ́mì mi wọ́n ti tú gbogbo ẹ̀.
8: Sálárì ọdún mélòó?
7: Ọdún mẹ́rin. Ó tiẹ̀ fún mi 100.
5: Kẹ́kọ̀ọ́ ṣìgbà yẹn kẹ́ máa fi ṣe káàdì. Ẹ̀tọ́ ọmọ rẹ máa jáde.
3: Màmá inú ṣọ́ọ̀ṣì ní Dálẹ́ máa ti yá o. Àdúrà kan bí inú ṣọ́ọ̀ṣì lẹ́yìn láti máa parí ẹ̀. Nígbà tí agbára kan wà tó ń jí òkú dìde. Kò sí kankan tó kúnnú ayé àkọ́bí rẹ tí Jésù lè jí dìde. Olákọ̀bí tí kì í gbé kọ́lu ẹjẹ́ pàdé ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. O fẹ́ràn bí ọ̀rọ̀ ìgbésí ayé àkọ́bí rẹ ṣe ń lọ jẹ́ pàdé ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. Ìgbésí ayé àkọ́bí rẹ ló burú jù láàrin àwọn àbúrò rẹ jẹ́ pàdé ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. Àkọ́bí rẹ yóò múnú rẹ dùn jẹ́ pàdé ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. Wọ́n ti fi ọ̀rọ̀ àkọ́bí rẹ sọ̀rọ̀ sí ọjọ́ pàdé ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. Gbogbo abi ọmọ náà kí fún ní gbòòrò àkọ́bí kọ̀ọ̀kan. Ọ̀fẹ́ náà kí fún gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ náà ni a bá ṣe àjọ̀dún ìjọ ní ìfọ̀ ní àárọ̀ yìí. Mo sì ń bẹ́ yìí náà kó òróró àkọ́bí bọ̀ ń bẹ̀ ní àárọ̀ yìí. Tí n bá ti parí ní Dálẹ́ mọ bọ̀ ń bọ̀ wá pé ti yín bẹ̀. Ní aago 11, ṣùgbọ́n ti Dálẹ́ mọ aago 6 ni máa ti wà bẹ́ẹ̀. Bọ́lẹ̀ ní Dálẹ́ mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Wá jẹun ọmọ o. Mo tiẹ̀ fẹ́ràn àdúrà tá a fi parí oṣù yìí àdúrà àkọ́bí. Òní yọrẹ mẹ́ta la máa dá lórí afẹ́fẹ́ lẹ́nìí. Rí wípé o dá sí kan nínú rẹ̀. Ìkíní ni ọrẹ àkọ́bí nítorí àdúrà àkọ́bí tá a parí lẹ́nìí. Bó o ṣe ń ṣe òní kábàámọ̀ lórí àkọ́bí rẹ̀. Ìkejì ni ọrẹ ọpẹ́ ìparí oṣù. Orin ọpẹ́ òní tán nínú ilé yín o. Ìkẹta ni ìdámẹ́wàá rẹ̀. Òní kábàámọ̀ lórí iṣẹ́ rẹ̀. Ìsọjí agẹ́gẹ́ jẹ́ ìtútù sọ kí n tó máa lọ o. Àwọn kan ni mò ń tẹnu mọ, bẹ́ẹ̀ ni mò ń tẹnu mọ. Nítorí ìdánilójú tó dágájí àwà. Wípé ìsọjí agẹ́gẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ ní September 16. Àìmọye àwọn èèyàn mọ́ lọ́lọ́run máa gbé dìde. Màmá tó ọba tí ìwà ìsọjí wa kankan rí. Rí wípé ọgbẹ́ ìgbàgbọ́ rẹ wọnú eléyìí. Tó bá dẹ̀ ti ń wọ́ tẹ́lẹ̀ o ti mọ̀ wípé ìsọjí wa máa ń bí ẹ̀rí. Má jẹ́ ròyìn eléyìí fọrí wípé o wà ń bẹ́ẹ̀. Ọlọ́run bàbá Alábíyamọ o.
9: Ààyè ló wà.
10: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 7714. Lẹ́ẹ̀kan sí 30 34 34 7714. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamọ, a ò ní máa bọ́ jẹmọ.
0: 89.3 FM, your preferred wholesome radio.
8: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
0: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
9: Láti ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ gérégé lago mẹ́fà ìdájílù.
0: The news on Wells Radio 89.3 FM.

ọ̀nọ́tìlà, kò sí ìdádúró mọ́, kò sí ìdíwọ́ mọ́, kò sí àìní mọ́, kò sí àìtọ́ mọ́, kò tọ́ mọ́ sẹ́kù, ó ti.

0: Ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Gbọ́ ní fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run ọ̀rọ̀ fún ara rẹ̀ tó ń dúró sí ìkọ̀kọ̀ pa ní gbangba. A yìn Ọlọ́run wá ṣe ọ́ lọ́ba tó pé àánú wa ń ṣe ọ́ síbẹ̀. Ọlọ́run gbọ́ pé kí o gba ààyè wa. Kí ni ọ̀rọ̀ tí Olúwa tún rán sí wa ní ọjọ́ òní? Ó ní ìwà tí àwọn ènìyàn yóò máa wù ní ọjọ́ ìkẹyìn. Nínú ìwé Timotiu kejì orí kẹta láti ẹsẹ̀ kìlọ̀ sálẹ̀.
2: Ṣùgbọ́n èyí ni kí o mọ̀. Pé ní ìgbà ìkẹyìn ọjọ́. Ìgbà ewu yóò dé. Nítorí àwọn èyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Olùfẹ́ owó. Afúnni. Agbéraga. Asọ̀rọ̀ búburú. Asàìgbọràn sí òbí. Aláìlọ́pẹ́. Aláìmọ́. Aláìnífẹ́.
1: Aláìlè dáríjini.
2: Abanijẹ́. Aláìkóra rẹ̀ ní ìjánu.
1: Ohun roro.
2: Aláìnífẹ́. Ohun rere. Onikupani. Alágidi.
1: Ọlọ́kàn gíga.
2: Olùfẹ́ Ọlọ́run lọ.
1: Ẹ̀yin ènìyàn Olúwa, gbogbo ẹ̀yin olùgbé Nàìjíríà, ẹ jẹ́ wo àwòrán ara wa ń bí lónìí o. Àwòrán Nàìjíríà rè é. Àwòrán gbogbo ayé rè é. Àwa tá àwa Nàìjíríà, àwòrán wa rè é o. Ó dájú gbangba bẹ́ẹ̀. Kò sí tàbí ṣùgbọ́n ìwọ náà mọ̀. Ó ní ṣùgbọ́n èyí kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé. Ìgbà ewu ti dé. Inú ewu la wà Nàìjíríà lónìí. Àfi kí adẹ́dá àti àṣìyá kókó wa yọ nípa agbára rẹ̀. Onítorí àwọn èèyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, aṣọ búburú, aṣàìgbọràn sí òbí, aláìmọ́, aláìnífẹ́ orí. Gbogbo ẹ̀dọ́kúnnú ayé, gbogbo tó máa ṣẹlẹ̀ nígbà ìkẹyìn. Ó bẹ̀sẹ̀ ní Nàìjíríà. Ẹ má jẹ́ àtara wa jẹ. Gbogbo àwọn alátakò, àwọn ọlọ́tẹ̀, ó wà bí pátápátá lókun bí. Ó kú bí ohun tí ó ṣẹlẹ̀ níkẹyìn ayé pátápátá ló wá ń ṣẹlẹ̀ Nàìjíríà báyìí. Gbogbo ẹ̀yin olùgbé Nàìjíríà, ọ̀rọ̀ rẹ o, àwọn ò lè pa mọ́ ara láìsọ. Tá a bá sọ jáde ajẹ́ pa gbé. Àjọ wa Nàìjíríà ni. Ojú tó lé ojú tó kó. Gbogbo tó lọ́nu ayé lónìí. Ṣé o fẹ́ràn ọmọ nìkejì ẹ? Bí tẹ̀síkẹ́ sí máa bàjẹ́ títẹ̀ máa dá ló ń wá kiri. Bá a ti bá sọ ẹnìkan nù tó máa gòkè ló ń wá kiri. Òun ló wà lóbi. Bíbẹ̀ sọ bẹ́ẹ̀ pé ìgbà yẹn ìgbà ewu ni ó yóò dé. Ó ti dé Nàìjíríà. Òun ló wà Nàìjíríà báyìí lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ yóò jẹ́ kan nú àwọn tí ọ̀rẹ́ bá wí. Ọba àjọ nígbàgbọ́, ọba àjọ nímọ̀lé, ohunkóhun yóò tó ló péra ẹ. Ṣé ìgbà ewu yìí ó nípa àtìpé ń bẹ̀? Ṣé ìwọ kọ́ ni ẹni náà àwọn náà tó sọ pé yóò dé gẹ́gẹ́ bí ewu orílẹ̀-èdè? Tó fẹ́ra arábìnrin, tó fẹ́ra arábìnrin ẹ. Bíbẹ̀ ni pé ẹ tó bá yọ̀ ká máa bá yọ̀. Ṣé o bẹ́ẹ̀ tó yọ̀ yọ̀? Ẹ tó yọ̀ tó o bá yọ̀. Bí kò ṣe pé kò ṣe máa dànù tí ò ní nípa àtìpé inú oore tó lọ ń ṣe fún. Àkókò rẹ̀ lọ́mọ wa yìí, ó mọ̀ wàánú wọn. Ọba àti ìjòyè, ó mọ̀ wàánú wọn. Gbogbo ẹ̀yin olóṣèlú, ẹ̀yin òṣèlú, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ọ̀rọ̀ yín mọ̀ rẹ o. Ọ̀rọ̀ yín rè é. Mo dúpẹ́ lọ́lọ́run pé a ti kọ́ sílẹ̀ wípé yóò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n bó ti ń gbọ́ ìbá dáadáa kó ṣájáde kó láàrin wọn. Kó bá ṣájáde, ohun tó bọ̀ lẹ́yìn ọ̀fà ojú méje lọ. Gbagba yóò dẹkùn, kéde yóò bẹ́ wò. Gbagba yóò dẹkùn, kèdè yóò bẹ̀wò. Torí pé Ọlọ́run yóò gba ẹ̀san lára àwọn èèyàn burúkú. Ọlọ́run yóò gba ẹ̀san lára àwọn ọlọ́tẹ̀. Ọlọ́run yóò gba ẹ̀san lára àwọn alátakò. Nígbà tí Ọlọ́run bá máa gbẹ̀san, ta ló lè dá dúró? Ó ní èmi lẹ tí ń jẹ́ èmi ni Olúwa wí. Ó ní sáwọ̀ ní ìsà, èmi ni ọmọ tó jẹ́ bẹ́ẹ̀. Kí ló ti fẹ́ rìn? Ọlọ́run ló máa gbé gbà. Ọba àjọba ọba ọ̀jẹ́ ìjòyè. Ṣé ipò yìí ṣé nǹkan ìwọ náà ń wà? Wọ́n fẹ́ fẹ́ nǹkan jọba. Ó takò. Ṣé dípò kò fọ́sowọ́pọ̀? Ẹ ò láti gbé sókè, ìgbà tó bá máa kàn wọ́n náà. Ṣùgbọ́n ohun téèyàn bá gbénú ayé ṣe, ohun tó bá fúrúgbìn, òun ló máa ká. Kò sí tàbí ṣùgbọ́n bẹ̀. Ojúṣàájú èèyàn kò lọ́dọ̀ Ọlọ́run. Ó fẹ́ joyè ọ̀tún, ó fẹ́ joyè òsì, ó fẹ́ dépò kan jẹ́ kí Ọlọ́run kó fi ó sípò. Ọlọ́run ní fìyàn sípò, ṣùgbọ́n pé kò sóhun tó lè ṣe. Nípa bẹ́ẹ̀, ó wọnú ẹgbẹ́ òkù. Kí ìwé kó bá lè jẹ́ tẹ ọ̀daràn. Ìgbà ẹgbẹ́ ló wà wọ̀rùn láwùwọ́rí. Iṣẹ́ ìsàtẹ́sì fi lé olówó nìyẹn. Nítorí pé wọ́n ní ìtẹ́lọ́rùn Ọlọ́run kì í jẹ́ oṣù. Gbogbo òkùn tó lọ ń fi ọ́ sí kò tẹ́ Ọlọ́run. Inú rẹ̀ ò dùn sí. Gbọ́ ṣèbíṣẹ́ nìkan bá ga jù ọ lọ. Ṣèbọ́ náà jẹ́ ga jà àwọn ẹlòmíín lọ. Kí ló dé? Tá a lè ronú, tá a lè yẹra wa wò. Ipò tó o rò pé o lè dé lọ́la, o lè dé bẹ̀ lọ́tún là. Ẹni tó bá wà ń bẹ̀ lónìí, ó yá fọ́sọ pẹ̀lú ẹ̀ kẹjọ máa ṣe lọ. Nàìjíríà, mo pariwo ní orúkọ Jésù Kristì. Ẹ yí padà, ẹ yí padà. Nàìjíríà ó polúkúrú mu tú gbà. Nàìjíríà ti polúkúrú mu tú o. Ipò tí Ọlọ́run fi Nàìjíríà sí kọ́ ló wà yìí. Ipò rẹ̀ kọ́ ló wà yìí o. Inú Ọlọ́run ò dùn. Dáfídì kígbe ní ọjọ́ wọn ni. Ní ọjọ́ Olúwa, ó tó àwọn òfin láti ṣe. Tó pa àwọn èèyàn, wọ́n ti sọ òfin rẹ̀ di òfo. Èmi náà ń kígbe lónìí pé kí Olúwa kó bojú Nàìjíríà. Kó ṣe àṣepé rẹ̀. Nàìjíríà, ẹ̀wọ̀ là ń kàánú ìbéèrè ni. Nàìjíríà, nígun mẹ́rin Nàìjíríà. Lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà. A lọ wọnú ẹgbẹ́ òkùnkùn. Ṣé àlè ti bẹ̀sẹ̀ eré ni? Wọnú ẹgbẹ́ ológbo ni. Ìgbẹ́ olóṣùgbó. Ìgbẹ́ alátakò. Ìgbẹ́ ẹnìkà pánìkì òrìmùkà sí kàpá o. Ó la fẹ́ gbé gbà. A dẹ̀ kọjú ìjà sí Ọlọ́run ọ̀gá ògo. A rò pé èyí là ń bájà bí kò sí Ọlọ́run ní àwọn èèyàn ń bájà. Ẹnikẹ́ni tó bá rú ọ̀kan ní òfin Ọlọ́run. Ó ti rú gbogbo ẹ̀. Má ṣe. Ẹni tó bá ṣe ó bọ́ Ọlọ́run dẹ́gbọ̀n. Ṣé ipá àti agbára borí Ọlọ́run? Ṣé o ní agbára kan tó fi lè borí Ọlọ́run? Òun ló ní kò wà tó fi wa. Tó bá ní kó bá ti fi òdì sí mọ́. Mo máa sọ nígbà gbọ́. O ní bá gbọ́ ju ọ eléyìí tó ń gbọ́ yìí lọ. Ṣùgbọ́n tó o bá rúdú wa pìwàdà lẹ́ni. Tó o bá ìwàdà kúrò ní ayé wọn. Òun sì ráàánú gbà. O ní ẹgbẹ́ tó bá tọ̀ bí wọ́n mi ò yẹ tánù. Bó ti kó rí. Kó o má bàá dẹ́nu ìtánù. Yí padà. Nàìjíríà yí padà. Nàìjíríà yí padà. Gbogbo ẹ̀yin ọba àtijọ́ ẹ yí padà. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àti olóyè olóyè ẹ yí padà. Gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà ẹ yí padà o. Àárọ̀ mi sì yín. Gbogbo ti polúkúrú musu. Ó ti yípo. Adẹ̀ ká. Nínú Bíbélì mo dẹ̀ wò. Gbogbo ẹ̀ wò. Àwòrán Nàìjíríà gbá. Òun ló wà bí. Ìwọ náà gbé jẹ́ kó yẹ wò. Gbé kó yẹ wò. Mo bá gbàgbọ́ lónìí. Tó o bá yí padà, àwọn ṣègbà ọ̀la. O ní ṣègbè pẹ̀lú ayé. Ta ní ènìyàn. Ṣé bá lọ́run ṣagídí? Ìbádá kò gba ìbáwí. Tó pẹ́ ta bá báyìí tó bá wà rùkí. Òyìyì ló máa parùn. Ẹni Bíbélì wí. Mo ń dúpẹ́ Ọlọ́run pé Ọlọ́run ò fẹ́ sínú òkú. Àfẹ́ tó bá fẹ́ síbẹ̀. Òótọ́ gédégbégédé. Nàìjíríà rèé gédégbé. Gbangbàgbàgbà rèé. Àṣọ Ọlọ́run mọ̀. Bá sọ fún ọ pé kò yin Ọlọ́run lógo pé ó tú àṣírí ìṣúná ayé ẹ. Kò má bàá jẹ́ alájọ pé inú ìbànújẹ́ Sàtánì. Sàtánì mọ̀ pé inú ìbànújẹ́ ayérayé lòun ń lọ. Ó sì fẹ́ kí wọn náà kó tẹ̀lé òun lọ. Òun ló fi fi ọ sí ipò tá à ń wí iṣẹ́. Gbogbo ẹ̀yin olóṣèlú ẹ ronú dáadáa. ofe wa ni ko bayi fa bale iko ti olohun fi o si o ni emi mo yo ti mo ro si ni oluwa wi olohun mo to se ni okara aye ko to wa nu aye nipa be to ba fa bale o olohun yo ya o lenu yo ya o lenu sugbon o sa fe da nkan nipa be o wa ya ba sodo satani ko bale ma ran mi se mo gba gbadura fun oloni ni oruko nla ti jesu o mo ni sofo o mo ne padanu iye ti ko ni peku yo mo je ti e ayo aye aye a mo je ti e ebe ti satani lo o mo ne ba debe ebe nu nai ni peku ni nigeria gboro olorun yi pada loni tokunrin atobirin ti aje nigeria ni la o ni wo o ni gusu ati ariwa aye ti a de ko nko ta nse to wa nu beni ah e yi pada ni oluwa wi a o se gba yin lo mo be oluwa olorun oga ogo e ni gbo lagbonu e ni gbo lagbonu olorun yo se awari aye yi yo se ayi pada e o gbe lu aye sere gbogba ni oruko ti baba ati ti omo ati ti emo ni oruko lati Jesus Christ oluwa wa amen.
0: Iwasun ti e gboton yi o wa lati enu baba wa iranse Olorun alaye Reverend Gio Ogundare JP ti ile ise iranse God's World Avenue Tabernacle plot 10 block 5 Olorun Shogo Quarters Alexander area Akwata Ibadan. Aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo e le kan si baba wa lori awon number won yi 08038549251 tabi 08060914503 tabi 08079961008 Jesu Loluwa.

Ìwọ ni mo gbé ojú mi sókè sí, ìwọ tí ń gbé inú ọ̀run. Kíyèsí, bí ojú àwọn ìránṣẹ́ ọkùnrin ti máa ń wọ ọwọ́ àwọn bàbá wọn, àti bí ojú ìránṣẹ́ obìnrin ti máa ń wọ ọwọ́ ìyá rẹ̀, bẹ́ẹ̀ ni ojú wa ń wo Olúwa Ọlọ́run wa, títí yóò fi ṣàánú fún wa. Olúwa, ṣàánú fún wa. Ṣàánú fún wa nítorí tí a kún fún ẹ̀gàn púpọ̀ púpọ̀. Ọkàn wa kún púpọ̀ púpọ̀ fún ẹ̀gàn àwọn onírera àti fún ẹ̀gàn àwọn agbéraga.

jẹ wọn ní àkókò rẹ̀. Ìwọ́ ṣí ọwọ́ rẹ̀, ìwọ́ sì tẹ́ ìfẹ́ gbogbo ohun alààyè lọ́rùn. Olódodo ni Olúwa ní ọ̀nà rẹ̀ gbogbo, àti aláàánú ni iṣẹ́ rẹ̀ gbogbo. Olúwa wà létí ọ̀dọ̀ gbogbo àwọn tí ń ké pè é, létí ọ̀dọ̀ gbogbo ẹni tí ń ké pè é ní òtítọ́. Yóò mú ìfẹ́ àwọn tí ń bẹ̀rù rẹ̀ ṣẹ, yóò gbọ́ igbe wọn pẹ̀lú, yóò sì gbà wọ́n. Olúwa dá gbogbo àwọn tí ó fẹ́ sí, ṣùgbọ́n gbogbo ènìyàn búburú ni yóò parun. Ẹnu mi yóò máa sọ̀rọ̀ yín Olúwa, kí gbogbo ènìyàn kí ó sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́ láí àti láíláí. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín.

ṣùgbọ́n nítorí àánú rẹ̀ ó kàn ṣáà mọ̀ ọ́n mọ̀, ó pa wá mọ́, ó dá wa sí, ó gbé wa ró. Ìrìn àjò oṣù kẹjọ, ó tún mú wa làájá. Àwa wá dàbí ẹni tó mọ̀ ọ́n ṣe. Àwa ò mọ̀ ọ́n ṣe, ìwọ náà ló ń bá wa ṣe. Àwa ò mọ̀ ọ́n gbé sí, ìwọ náà ló ń bá wa gbé sí. Ọlọ́run mi.

ko ba wa gbe si loṣu kini ko ba wa gbe si loṣu keji ko ba wa gbe si loṣu keta oṣu kerin be na ni oṣu karun iwo na lo se oṣu kefa iwo na lo tu gbe si oṣu keje o se be oṣu kejo tu re on loku ka tu so wi pe happy new month lai pe jojo nigba ti o ba fi tu diwo yi otun la a tu ti ma kira wa wi pe a tu ko amojuba oṣu oṣu kesan pelu nibi ta tu wa ma so pe to a tu ti wonu oṣu merin to pari odun a gbogbo okan to n bo mi laaro ye o ni mo so eleyi fun bẹ́ẹ̀ ti rìnrìn àjò oṣù mẹ́jọ àkọ́kọ́ yìí tí ò mú ewu dání fún yín oṣù mẹ́rin tó kù lọ́dún yìí kò ní mú ìbànújẹ́ wọlé yín bẹ́ẹ̀ ti rìnrìn àjò oṣù mẹ́jọ yìí tẹ́ ò fara pa ẹgbẹ́ ohun olúwa lẹ́nu ọ̀mẹ oṣù mẹ́rin tó kù yìí ẹ ó làkọjá láìsí ewu mo wá láti fi ọkàn ẹnìkan balẹ̀ láàárọ̀ yìí mo wá láti sọ̀rọ̀ ìtùnú fẹ́nìkan láàárọ̀ yìí gẹ́gẹ́ bí olúwa ti rán mi wípé ewu ó kéré ó pọ̀ kò ní wọ́ nínú ìrìn àjò ayé rẹ gbogbo nínú ìbẹ̀rù tí ẹni yẹn wà bàbá màmá nínú ìbẹ̀rù ìpáyà ìjayà tí ẹni yẹn wà wípé báwo mo ṣe fẹ́ ṣe gbọ́ ohun olúwa lẹ́nu ọ̀mẹ ẹni tó dá ọ tó sì mọ̀ ọ́ ohun tí olúwa ní kí n sọ ni wípé nínú ìbẹ̀rù yẹn òun yóò sì mú ohun ìyanu jáde mi ò mẹni náà ṣùgbọ́n ẹni náà ń gbọ́ mi láàárọ̀ yìí nínú ìjayà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe ọ̀nà wo mo fẹ́ gbé gbà olúwa wípé òun yóò jọ ọ́ lójú olúwa wípé òun yóò sì yà ọ lẹ́nu olúwa wípé kò wẹ̀yìn wò ó ní kò wo bó ti ń làábọ̀ kọjá olúwa wípé kò wo bó ti ń wò ó bọ̀ bó ti ń ṣe é bọ̀ látẹ̀yìn wá ó ní o fọkàn balẹ̀ ẹni tó ní ayé àtọ̀run òun ló sọ bẹ́ẹ̀ fún ẹni tó ń bẹ nínú ìlà kọjá fún ẹni tó ń bẹ nínú ìrúkèrúdò fún ẹni tó ń bẹ nínú agbami ìwọ ni olúwa kọ sí láàárọ yìí o ẹyin lolúwa kọ sí láàárọ yìí o wípé ó lè jọ bí ẹni le ó ní kí n sọ fún ọ láti inú ọrọ òun wípé fún ènìyàn ó ní àwọn nǹkan wọnyí ṣòro fún ọ ṣùgbọn fún ọwọn ọlọrun ohun gbogbo báyìí òun ni ṣíṣe pé kò sì ṣòro fún òun kò le fún òun nítorí òun ó ṣe nílé làkọjá òun yóò mú ọ làkọjá bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run àwọn ọmọogun wí kò kàn ní mú ọ làkọjá lásán ìwọ náà ó rí wípé yes ọwọ́ ọlọ́run ni èyí ìwọ náà ó rí dájú wípé yes ọwọ́ ọlọ́run ni èyí ó ní fún díẹ̀ èyí kò fira rẹ lọ́kàn balẹ̀ bó o ti ń rò yẹn bí
bi igba pe o kan tun da otohun olorun ni bi igba pe o ti e ni gbekele wi pe ohun le se ni o si wi pe ni ti sise ohun yo se ni ti lila koja ohun yo mu ola koja mo se gbadua Olorun to soro lati mu ola koja lati mu orinrin ajo yen nigba to ba mu o koja nigba to ba mu yin koja baba mama e o ni jawo so ni oto ni ka fe mu yan koja oto ni ke yan sitna ati koja ti beru ba po ngba mi fe ni tan fe mu koja o le jawo mo so o ni jawo loju ona yen e o si koja lai si ewu e o koja lalai lewu eni to soro ni agbara lati se yo si se bo tin gbadua ma yin je ki eyan re o po baba mama Eje ki eyan yen po lasiko yi. Pe tori pe Olorun so pe ohun yo se. Mo bi oga. Je ki ope re ko poju ibere lo lasiko yi. Wi pe Olorun o ti ni wa se. Mo bi oga. Ba wa yi pada laarin eyan yen pe o dupe tori pe o ti se. Wa yi eyan yen pada laarin yen wi pe mo dupe tori pe o ti se. Ninu ope yen gan ni isegun yen wa ninu ope yen gan ni ilakoja yen yo ti ja sope ninu ope yen gan lo ti we to ti jade ku obe be ni yo sere danwo ko sere perere ni oluwa alafia fe ni yen

mú kí ọkàn gbogbo tó ń bọ́ mi láàárọ̀ yìí. ọkàn gbogbo tó darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe o. abẹ́yìn tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ fún ìgbà àkọ́kọ́. mú kí yín lórúkọ Olúwa ọlọ́run àwọn ọmọ ogun ẹni mẹ́mọ Ísírẹ́lì pátá ayérayé. ibi ìsáde wa ẹni mímọ́ láyé àti lọ́run alágbára láyé àti lọ́run ẹni ìṣáájú àtẹni ìkẹyìn alfa àti omega. ọlọ́run tó dá wa sí ọlọ́run tó pa wá mọ́. mo kí yín púpọ̀ púpọ̀ nínú ilé yìí nínú ọkọ̀ yìí nínú ilé ìjọsìn yìí àwa tá a ti dé church ṣùgbọ́n tí ètò tí bẹ̀rẹ̀ fún ìdí kan bò mí tẹ̀sí fi ọkàn bá wa lọ gbogbo ọkàn yìí pátápátá ni mo kí bí ẹ kú àmójúbà mi o a sì tún kó ìpàdé ìjẹ́jọ́ rèé tá ń dágbére fúnra wa wípé bó bá wu Olúwa yóò tún pa wá mọ́ a ó tún jọ rí ọjọ́ mẹ́jọ. ọjọ́ mẹ́jọ yìí ló tún dé yìí o. mo sì gbàládùúgbà bí Olúwa ti wà tí ẹ̀mẹ̀rẹ̀ ń bẹ̀. lóṣù mẹ́rin tó kù a ó jọ làjà a jọ bẹ̀rẹ̀ ọdún yìí dáadáa ni a ó jọ parí ẹ̀ pẹ̀lú ayọ̀. oṣù kẹsàn-án oṣù kẹwàá oṣù kọkànlá àti ìkejìlá kò ní gba omijé lójú yín. bàbá màmá mo súre sẹ́ẹ̀ bí èṣù bí ọ̀tá bí àwọn alágbára níbi òkùnkùn bá dúó tán láwọn ò ní gbà àwọn ò ní gbà àbí káwọn kájọ lórí yín lórí ìmẹ́ ọwọ́ tí wọ́n bá gbé orí ara wọn náà wọn ò kálẹ̀ iṣẹ́ kíṣẹ́ tí wọ́n bá rán torí ìmẹ́ torí yín orí ara wọn wọn ò fi gbé lórí yín lórí ọmọ ọmọ tó wà ń tòsí àti èyí tó wà lọ́nà jíjìn lórúkọ Jésù Kristì iṣẹ́ tí ọ̀tá bá ṣe láti kájọ láti sọ òkò ìbànújẹ́ sínú ilé yín àbí tèmẹ́ lórúkọ Olúwa òkò tí wọ́n bá sọ ilé wọn náà ni ó sọlẹ̀ sí orí ara wọn náà wọn ò fi gbé bíbélì wí pé ẹni tó bá wa ihò ó lò ní ó jìn sí ó ní ẹkú ara yín jọ ẹ̀yìn ènìyàn ẹ fi etí sílẹ̀ yín ara ilẹ̀ jíjì náà ó ní ẹ di ara yín ní àmùyẹ̀ ó ní àọ̀fọ̀ yín tútù ó ní ẹ di ara yín lámùrẹ̀ àọ̀fọ̀ yín tútù gbogbo ìkórajọpọ̀ wọn nítorí ìmẹ́torí yín lóṣù yìí lóṣù mẹ́rin tó kù rírìn àjò yín àti tèmi lábẹ́ ọ̀run láyé ọwọ́ tí wọ́n bá gbé ara wọn náà wọ́n fi ṣe. ayọ̀ tèmi àti fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ yẹn láò fi làjà lórúkọ Jésù. ẹ ṣàmẹ́ mo tún sọ lórúkọ Jésù Kristì nípasẹ̀ orúkọ kan ṣoṣo tí a fún wa eléyìí tó borí gbogbo orúkọ wípé ní orúkọ Jésù Kristì ó ní kí gbogbo kóńkó máa wólẹ̀ gbogbo ipá àti agbára wọn lórí mi lórí yín asán ni yóò máa já sí lórí mi lórí yín òfo ni yóò máa já sí ọwọ́ Olúwa yóò wà lára yín yóò wà lára àmẹ́sí rere ààbò Ọlọ́run yóò dájú lórí yín lórí mi nírìn àjò oṣù mẹ́rin tó kù ẹ ó lọre ẹ ó bọ̀ọ́rẹ́ mo ra ojú ọ̀nà yín padà lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mẹ́mẹ́mọ́ ẹ̀jẹ̀ Jésù yóò máa ṣàn lójú ọ̀nà yín àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí a rà padà lórúkọ ti bàbá bíbélì wípé búburú ọjọ́ ó tó fún ọjọ́ ó ní ẹ máa ra ìgbà padà gbogbo àwọn ọjọ́ wọ̀nyí lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù kó rà wọn padà ibi níbẹ̀ lórúkọ Jésù kò ní kàn yín kò ní kàn mí. bàbàbà ìsọnu bàbàbà ìbànújẹ́ kò ní bà sọ́ọ̀dẹ wa o ire la ó máa rí lọ́jọ́ ayé wa gbogbo bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Olúwa. mú kí lẹ́ẹ̀kan sọ pé ẹ kú ojúmọ́ ṣàlàáfíà lẹ́wọ̀ ṣe dáadáa mo bá yín. mú kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan lórúkọ amojú ẹ̀rọ fún sáà ta wàyé henry onlọ́lọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tó adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi òun lórúkọ tèmi ń jẹ́ èmi ní ọmọ bàbá olómi mú kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa wákàtí ìyìn rere
Nikon ni konga agbomo gbe 89.3 FM Wells Radio ta kale si opopona Alaafin Avenue Oluyole Estate ni Ibadan eja lo sinu orin lati ni ugbe orin rere ose yi Sunday to kain ojo adua oni la nfani ati je ni opo awon ile ijosin eja lo sinu orin lati ni ugbe orin rere fun ti aro yi pa pa pa.

ẹ káàbọ̀ padà. Láti abala orin láti ní ìwé orin rere. Wákàtí àdúrà dídùn tó gbé mi kúrò láyé lọ́wọ́ ajé ìtẹ́ bàbá mi. Kí n sọ gbogbo ẹ̀dùn mi fún mi. Nígbà ìbànújẹ́ àtàrò, àdúà làbò fún ọkàn mi. Èmi sì bọ́ lọ́wọ́ ìṣẹ́ ìgbà tí mo bá gbàdúà dídùn. Báwo ni ó ti dùn tó kéèyàn lè bá bàbá rẹ̀ sọ̀rọ̀ sọ tó fẹ́ sọ tó ń dùn lọ́kàn. Ìgbà kókó tó ṣe kókó ṣe pàtàkì ní irú àsìkò bẹ́ẹ̀. Ìyàwó náà ti ń gbáradì láti lọ ilé ìjọsìn lónìí. Tí yóò sì jẹ́ ọ̀pọ̀ ọjọ́ àdúà Sunday tó kẹ́yìn. Gbogbo ohun yòówù tó ń dùn wá lọ́kàn. Tí a ò lè bá ènìyàn sọ. Tí ò ṣe bá ènìyàn sọ. Àsìkò rèé láti kó lọ síwájú ẹni tó mọ̀ wá. Àsìkò rèé láti kó lọ síwájú ẹni tó mọ wá. Ẹni tó mọ̀ wá ju àwa fúnra lára wa lọ. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Nínú ìwé Jeremiah, wòlíì Jeremiah orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Ó ní kí èmi kí ó tó dá ọ ní inú, èmi ti mọ̀ ọ́. Kí ìwọ kí ó sì tó ti inú jáde wá ni èmi ti sọ ọ́ di mímọ́. Èmi sì yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Ọ̀rọ̀ Olúwa sí Jeremiah rè. Ọmọ Hilkiah. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni èmi àti ẹ̀yin. Ọlọ́run ó mọ̀ wá, ó sì mọ̀ wá gan ju àwa fúnra, ó mọ̀ wá ju àwọn òbí wa lọ. A fún ṣọ́ ni àwọn òbí wa. Ọlọ́kọ̀ tó wà wá sáyé ni wọ́n láti ṣàbójútó ọ̀nbíà fọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ la lè gbé ọ̀rọ̀ wa tọ̀ lọ. Ṣé mọ̀ pé àwọn ọ̀rọ̀ mi wà téèyàn ó fẹ́ bá àyàn sọ? Bí ó sì wòye káyíká, ta ni mo wá fẹ́ bá sọ̀rọ̀ báyìí? Ta ni mo lè bá sọ eléyìí? Bí a ti ń gbaradì. Ẹ jẹ́ ṣetán láti kó ọkàn wa gbogbo. Gbogbo tó ń dùn wá lọ́kàn, ẹ̀dùn ọkàn gbogbo lọ sí iwájú Ọlọ́run. Láti sọ fún wípé Ọlọ́run, ìwọ ló dá mi, ìwọ ló sì mọ mi. Ohun tó wù kénìyàn sọ, ènìyàn ló sọ. Bí olórin yẹn ṣe sọ. Sínsí èyí sí Ọlọ́run ló sọ. Tí ò tí sọ Ọlọ́run ló sọ. Ó ti tán. Ohun tí Ọlọ́run bá sọ sí ayé ènìyàn ló ṣe kókó jù.

Ayé wa pa mo ti kúrò nbẹ. Wọn bo niyan eyin na aranti. Àwọn oní ta fi ń dàgbà bọ̀ nígbà yẹn. Ó ṣeéṣe kí n tún lọ.

gbogbo àwọn nǹkan tí ó kà kalẹ̀ nú orin yẹn. Ṣé bẹ́ẹ̀ ló sì rí nínú ìjọ títí di àkókò yìí? Àbí láyé ẹnìkọ̀ọ̀kan tí ó pera rẹ̀

Kìrìsìtẹ́nì tó ń lọ ilé ìjọsìn tí ayé rẹ̀ sì ṣìtú kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀rọ̀ fọ̀rọ̀fọ̀ àti àwọn oríṣiríṣi nǹkan. Tí àsìkò bá dé lónìí, tẹ́ni tó ni ayé àti ọ̀run bá ní ó yá síwọ́ kò máa bọ̀. Kò sẹ́ni tó mọ ìgbà àti ìṣẹ́jú. Ẹ jẹ́ mọ̀ pé ẹni tó ṣàìsàn tán gbé lọ ilé ìwòsàn tí ò fẹsẹ̀ ara rìnrìn lọ. Tí a gbé lọ ilé ìwòsàn. Ó lè jáde. Kó fẹsẹ̀ ara rẹ̀ rìn jáde. Kẹ́ni tó fẹsẹ̀ rìn lọ fúnra rẹ̀ pé ẹjẹ̀ nǹkan lọ ṣe ṣẹ́kọ̀ kí wọ́n sì gbé òun padà lọlé. Tá à ń sọ nípa ìṣẹ́jú àbí àsìkò nìyẹn. Kò sẹ́ni tó mọ ìgbà yìí àbí àsìkò tí à ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí tí ẹni tó níṣẹ́ yóò dé.

ẹni tó níṣẹ́ lè dé lénìí, ó lè dé lọ́la, ó lè dé láàárọ̀ yìí, ó lè dé lọ́sàn-án yìí. Àwọn ọ̀rọ̀ tó wà nú orin yẹn kàn jájọ kájọ wò, mo ṣe ní màá tún lò, o mo ṣe ní màá tún lò. Ọ̀pọ̀ àwa dádì mọ́mì ẹ rántí orin yìí, ẹ rántí ẹ dáadáa, mo pa àwa náà jọ ń kọ, bẹ́ẹ̀ mi náà ṣe ń kọ́ tẹ̀lé lẹ́yìn náà ń kọ́. Ẹ jájọ máa ba àbùkà yìí.

0: ẹlẹ.
1: Ọkàn ẹlẹ́gbẹ́ láàrin àwọn ènìyàn mímọ́. Ibo ni àwọn èèyàn mímọ́ wà láti ròpá àti rí wọn. Ẹ jẹ́ mọ̀ pé nígbà míì àròpá ara àwọn èèyàn mímọ́ nu ṣọ́ọ̀ṣì. Àròpá àwọn èèyàn mímọ́ wà nu ṣọ́ọ̀ṣì níbi tá a ti rò pé yẹ ká ti bá wọn. Of which kìí ṣe inú ṣọ́ọ̀ṣì nìkan ló yẹ ká ti bá wọn. Ó yẹ kí individual life nínú ilé ládùúgbò àti lóòrèkóòrè ibi tí kò wà wá bá wà ká gbé ìgbé ayé mímọ́ yẹn. So ó yẹ kí aside the church bọ̀ gbẹ́ṣá bíbélì ti sọ wípé àwọn tí ara wọn dá wọn kìí wá oníwọn ìwà dókítà wọn ìwà ẹni tí ó tọ́jú wọn bẹ́ẹ̀ ni. So àwọn tí ó lè wá ṣọ́ọ̀ṣì ṣá àwọn tó nílò àtúnṣe àwọn tó nílò ìwòsàn lọ́nà kan àbí òmíràn ẹ̀mí sọ àìsàn malaria mi sọ typhoid mi sọ àwọn oríṣiríṣi yẹn. Àwọn ìgbé ayé ẹ̀sẹ̀ tá à ń wí nǹkan láìsàn tí ẹlòmíì ń ṣe inú wa. Ìgbé ayé ìkọ̀kọ̀ tẹ́lòmíì ń wù yẹn ó ní àìsàn tí Kristi Olúwa tí í ṣe dókítà rẹ̀ fẹ́ wù wá sàn kúrò nínú rẹ̀. Tẹ́lòmíì sì ń wáwọ́ mọ́ àìsàn pé ìfẹ́ ó ń daṣọ́ bo àìsàn yẹn mọ́lẹ̀. Ó ń daṣọ́ bo àìsàn yẹn mọ́lẹ̀. Ó fi àìsàn yẹn pamọ́. Ó mọ̀ọ́mọ̀. Ṣé o mọ̀ pé àìsàn malaria kankan àti oríṣiríṣi àìsàn míì tó ń bẹ níta tí àwa mọ̀ gẹ́gẹ́ bí àìsàn wọn ní orúkọ tó ń jẹ́ ni pé bòmí mọ́lẹ̀ àbí bòmí mọ́ra kí n pa ọ́ tú mi láṣìírí kí n fi ọ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ìgbé ayé ti ẹ̀mí sọ̀rọ̀ síta wípé in tí mò ń ṣe níkọ̀kọ̀ rèé kí wọ́n sì káwọn èèyàn ọlọ́run sì rọ̀gbà yí ọká ká ṣùgbà rẹ láti jẹ́ kó bọ́nú ìgbèkùn ẹ̀ṣẹ̀ yẹn. Ìwọ náà tó bá ti wá bò mọ́lẹ̀ ó bíbélì wípé ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ẹgbọ́n tó sọ ni ó ní kì yóò ṣe rere. Ẹni tó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ẹni tí ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ra tóun náà ń ṣe ní pàmí mọ́ra kí n pa ọ́ tú mi láṣìírí kí n fi ọ́ lẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tí èèyàn ò bá ti jáde sọ̀rọ̀ pé in tí mo máa ń ṣe ń kọ̀rọ̀ rè mí mo mọ̀ ti gbìyànjú àti ṣe kíní kí n fílẹ̀ kò fi mí lẹ̀ mí náà ò fílẹ̀. Sáà pé yóò máa ràn mọ́ra náà lọ títí ni yóò sì máa gbé wa bẹ́ẹ̀. Àwọn tá a tiẹ̀ tún wá ń rí pé àwọn tá a rò pé èèyàn ọlọ́run tán tí wọ́n ló tún wá burú jù torí irú wọn ó tún wá ṣọ̀ṣì wọ́n tún condemn ẹni tí ó fẹ́ ṣe total repentance. Ẹni tó fẹ́ ṣe total repentance. Kábíyèsí Olódùmarè.

0: mo ni mo tin lo le laaro yi eni to je christian elegbin ko ki sara
1: christian elegbin e wa ti ni nu
0: lo so se looto won ri obi akorin looto won ri obi osa looto koda ki awon eyan to de o ti de church sugbon igbe aye ikoko re o lo nba mi leru igbe aye ikoko yen o lo nja mi laya o ni mo se n pariwo bi ojo n bo loluwa wi ko ne da
1: ako isura
0: ko se gbogbo laalaye
1: nigba teni
0: ko si mo debi kankan e je n fi asiko ki ma mi daada
1: o rere sanu ako isura
0: prophet ezeho komolafe fún ti àjọ̀dún ìjọ Christ Apostolic Church Land of Dominion and Miracle ní agbègbè Jankata nílùú Ìbàdàn tí ó wáyé lónìí àjọ̀dún ọdún kọkànlá ìjọ àti ọdún kẹwàá akọrin lónìí gan láǹfààní àti gbé orúkọ Ọlọ́run ga fún rẹ ọ̀fẹ́ àti àánú rẹ pẹ̀lú àkòrí ìgbàgbọ́ faith. Mo kí wí màmá, mo sì kí gbogbo ìjọ Ọlọ́run lápapọ̀.
1: Ayé wọn kún fún ẹ̀dín.
0: Lórúkọ Olúwa a ò ní fẹ́lẹ́ ìṣe àṣemọ́. Mo kí yín pé a kú ọdún, a sì kú ìyẹ̀dún. Lórúkọ Jésù, ẹ ò ní fẹ́lẹ́ ìṣe àṣemọ́. Àṣeyí ṣàmọ̀dún lórúkọ Jésù. My wonderful mommy, Prophet Ezeho Komolafe. Gbogbo ìjọ akọrin ewé, akọrin ojú rere àti àánú. Akọrin ìjọ àti everybody gbogbo apátápátá ni mo kí lórúkọ Jésù. Ọjọ́ mẹ́jọ lọ́jọ́ pàdé bí Jésù lu ọba ti dé tó bá fa bíbọ rẹ̀ sẹ́yìn. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi ìlú kan tèmi jẹ́ fún ìkéde àti ìpolówó ọjà àbí ìyànjú 07030063122 Titi ọjọ́ mẹ́jọ yìí, remain blessed, stay safe, shalom.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
3: Ẹ má gbé dúró, ẹ má yí dúró, ẹ má gbé dúró, ẹ má yí dúró.

0: èmi ti gbé Olúwa ka iwájú mi nígbà gbogbo torí ó wà lọ́wọ́ ọ̀tún mi a kì yóò ṣí mi ní ipò. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe o nítorí tí àánú rẹ̀ dúró láéláé.
1: Yet your faithfulness is sure.
0: Gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí òní tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé dúró láéláé. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Ẹ wá wo ṣé Olúwa ìrà oro tí ó ṣe ní ayé. Ó mú ọ̀tẹ̀ tàn dé òpin ayé, ó ṣe ọrún, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Olúwa. A ó gbémi ga láàrin àwọn kèfèrí, a ó gbémi ga ní ayé. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Torí náà ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Tani ọba ògo yìí Olúwa tó le tó lágbára, Ọlọ́run tó lágbára ní ogun. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Tani ọba ògo yìí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo.

Olúwa ìwọ ló yẹ láti gba ọpẹ́ láti gba ìyìn. Kò sẹ́ni tó lè bá ọpin nínú ògo rẹ Ọlọ́run.

0: mo fe keyin olorun yen daada laaro yin olorun ti ki dale majemu olorun ni abo wa ti agbara wa lowo lowo iran lowo ni igba iponju
1: egboluwa ga
0: orisirisi iponju ni aye nla koja lowo lowo yin ṣugbọn olorun o dale majemu re lori aye yin lori aye temi
1: etun yi jesu
0: o le mi o pa yin mo ni pipe okan eni to simi le mi olorun sibe sibe olorun o dale majemu yi
1: eyi baba logo
0: oro re ti so pe awon mo kini a ma se line ebi asi ma pa won ṣugbọn awon to gbẹkẹle oluwa ki yo se line ohun to dara olorun to n pese fun aini yin laye bí gbogbo nǹkan ṣe wọ́n gógó tó lórílẹ̀‐èdè ọlọ́run tó ń pèsè jíjẹ mímu fún yín torí pé kò gbàgbé májẹ̀mú rẹ̀ lórí ayé yín ni torí náà bàbá àti màmá tó ń gbọ́ mi láàárọ̀ ẹ gbé olúwa iga ẹ fi ọpẹ́ fún ọlọ́run yín.

ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń ba afẹ́fẹ́ ṣọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní West Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn.

A ní ìrànlọ́wọ́ owó tí ó tẹrí ìpọ̀njúba lórúkọ Jésù, ó jáde sáyé yín láàárọ̀ yìí. Ìrànlọ́wọ́ owó tí ó tẹrí ìpọ̀njúba lórúkọ Jésù, ìrànlọ́wọ́ náà ẹ lọ rí ìgbà.

0: Hello. Hello, Ekaro.
1: Ekaro, orúkọ mi ni Yaafin Tóyí Joseph.
0: Ekaro ma, láti àdúgbò wo?
1: Láti Àpáta.
0: Ekaro ma.
1: Ẹ̀ka, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oríire fún ààbò ẹ̀ lórí mi lórí ọmọ. Pé ọ̀tá gbógun nínú oṣù ṣùgbọ́n mo borí mo sì rí àánú gbà kí ọpẹ́ mi rèé o.
0: Ẹ kọ ni ọpẹ́ kan sí Ọlọ́run màmá.
1: Mo fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ ní. Mo fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ ní. Àfọ́ mi gbà ìwọ lọ́pẹ́ yẹ o. Ológun àtọlọ́lá mo fi yìn fún.
0: Bàbá yín dúpẹ́ torípẹ́ yín Ọlọ́run lọ́sẹ̀ gangan ẹ ó rí ìyanu ńlá Ọlọ́run. Ọlọ́run yóò yọ sí yín ní ọ̀nà ara.
1: Àmì Jésù
0: Olúwa wa.
1: Àmì.
0: Hello.
2: Hello, Ekaro, sir.
0: Hello, Ekaro.
2: Ọ̀gbẹ́ni Olóńsọ láti Báṣọ.
0: Ekaro, sir.
2: Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ààbò rẹ̀ lórí èmi àti ìdílé mi. Láti ìgbà tí ọdún ti bẹ̀rẹ̀ àti ìgbà tí oṣù ti bẹ̀rẹ̀, ta tún rí Sunday tó kẹ́yìn nínú oṣù kẹjọ ló wá ṣeun.
0: Bàbá yín dúpẹ́ kọrin ọpẹ́ sí Ọlọ́run.
2: Ó ṣe ń wo bàbá. Ó ṣe o Jésù. Kí ni bá fi sàn orí rẹ̀?
0: Bí o ti pọ̀ tó
2: láyé mi. Ẹgbẹ̀rún àwọn kò tó fún ìrẹ́. Ó ṣe o Jésù.
0: Àbàyìn dúpẹ́ torípẹ́ yín Ọlọ́run lọ́sẹ̀ gangan lórúkọ yín ẹ ó rí ìyanu Ọlọ́run.
2: Àmì Jésù.
3: Hello, Ekaro, sir.
0: I am number one.
3: I am number one. Pastor, you can get that.
0: Ekaro.
3: You come in the family, but I don't know. Ekaro, sir. Put him in the car. He's at you.
0: It's me, Allah, you know.
3: You come in. Sorry, Pastor, I'm number one.
0: Yes, sir.
3: You come in the law. When you listen to that, you should be just ready to marry it. For the kill them. For the kill them. You have to have a lot of money. You have to go.
0: You have to go. You have to go. You have to go.
3: You have to go. You have to go. You have to go. You have to go.
0: Àbá yín dúpẹ́
3: bàbá.
0: Àbá yín dúpẹ́. Lọ́sẹ̀ gangan ọwọ́ Ọlọ́run máa kan ayé yín. Ìyanu Ọlọ́run máa bẹ ìdílé yín wò. Jésù Olúwa wa.
3: Àbá yín dúpẹ́ bàbá.

0: Hello? Hello?
1: Hello.
0: Hello, Ekaro, sir.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Hello.
0: Ekaro, sir, it's Wale.
1: Hello.
0: Hello?
2: Hello.
0: Hello, Caro.
2: Ekaro,
0: Yes,
2: sir.
0: ma'am.
2: Aku send the name.
0: You see me alive on you.
2: Amen. Jesus. Adeleke Subiya lati Amuleku.
0: Caro,
2: O
0: ma'am.
2: dupe lowo Olorun. Fun anu ati ori ofe re to fi da mi si to ka mi ye. O fi mi le fun ise ota. Mo yin Olorun logo.
0: Oluwa ṣe ẹkọ ni ọpẹ sí Ọlọ́run.
2: Oyin baba logo. Oyin baba logo. Ibi ẹ̀sìn mi dé, mi ò mọ̀ pé mo lè débẹ̀ o. Oyin baba logo.
0: Torí pé ẹ ti ẹ dúpẹ́ láàárọ̀ yìí, oṣù tá à ń wọ̀ lọ yìí, oṣù ìyanu yín ni yóò jẹ́. Oṣù yẹn ẹ máa rí títóbi agbára Ọlọ́run. Ẹ ó dẹ̀ fi gbogbo oṣù yẹn lẹ́ ò fi máa kọ orin sí Ọlọ́run. Jésù Olúwa wa. Thank you. Hello.
1: Hello, Ekaro.
0: Ekaro.
1: Orúkọ mi ni Ṣèyí Àpò Ṣèyí Spark Awóyọdé.
0: Ekaro.
1: Mo ń pè láti Yes, ma. Mo ń pè láti Ìbàdàn.
0: Ekaro.
1: Mo ti fẹ́ ní ọwọ́ Ọlọ́run lórí ìlú. Torí ọmọ mi kí wọ́n ló kó fẹ́ bímọ. Wọ́n wá ní kó máa ní ìdí operation. Wọ́n á sádùúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Operation yẹn kò ṣáṣe mọ́. Nípa ìgbàgbọ́ tó kò ní ṣe kéṣù tó fẹ́ lọ́wọ́ lọ.
0: Olúwa ṣe àbáyín dúpẹ́ àbáyín dúpẹ́. Lórí àwọn ọmọ yẹn lórúkọ Jésù ò ní dààmú. Ọwọ́ agbára Ọlọ́run máa gbé yín ró. Jésù Olúwa wa.

ẹ ṣe torí pẹ́ tí ẹ̀yin ọlọ́run láàárọ̀ yìí nínú ìrìn àjò oṣù kẹsàn-án tá à ń wọlé lórúkọ Jésù ẹ ó rí ìyanu ńlá ọlọ́run ẹ dẹ̀ máa rí àánú tó tayọ gbà. Thank you.

0: arákùnrin tí mo fẹ́ so ẹ̀rí rẹ̀ láàárọ̀ yìí. Gbogbo ènìyàn mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀rí arákùnrin yìí.
1: Fúnmi ní dákàdá pẹ̀lú kálámù ọ̀rọ̀ rẹ kí lè kọ́ látọ́lá.
0: Sórí àwọn ènìyàn mo fẹ́ kẹ́ rí ẹ̀kọ́ kọ́ lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Arákùnrin jẹ́ ẹni tó fẹ́ràn Ọlọ́run láti bẹ̀rẹ̀ pẹpẹ ayé rẹ̀. Wọ́n ní nígbà tí arákùnrin wà ní secondary school ló ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ènìyàn jọ ló ń kó àwọn ọmọ Ọlọ́run jọ fún fellowship.
1: Lé agbára àtẹlé àṣẹṣà lọ̀rọ̀ Ọlọ́run.
0: Wọ́n ròyìn arákùnrin pé ó ní ìtara púpọ̀.

0: wọ́n ní lọ́jọ́ kan.
1: Abracadabra ti kàkóró kan.
0: Wọ́n ní wọ́n wà ní prayer meeting ní campus.
1: Wọ́n máa ti sọ gbàgbọ́ di business o.
0: Ẹnìkan wá sọ láàrin àwọn brothers pé Ọlọ́run fi ìran ńlá kan hàn òun.
1: Lọ sí gbogbo ènìyàn wá. Kẹ wá wo ṣọ́ ìyanu.
0: Nígbẹ́ Ọlọ́run ní kí gbogbo àwọn brothers ní campus yẹn ní fellowship yẹn pé kí wọ́n múra dáadáa.
1: Ọkàn wọn yan gálágàlà.
0: Nígbẹ́ torí òun rí náà rí ejò ńlá kan tó ń lọ kan ilẹ̀kùn ọnù ọ̀nà àwọn brothers. Nígbẹ́ Ọlọ́run wá ní kí wọ́n kíyèsára kán dẹ̀ múra pé kán má ṣílẹ̀kùn fún ejò tó fẹ́ wọlé sínú yàrá wọn yìí.

wọ́n ní kò ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ. Wọ́n tún wà ní prayer meeting yìí. Ní Ọlọ́run tún ti sọ fún brother kan nínú àdúgbò nínú prayer meeting wọn wípé. Ipe kan ninu awon brother ipe ran ta won ri lojo si pe kan ninu awon brother si pe won ti silekun fun ejo yi ti ejo si ti ra pa la.

0: lọ.
1: Wọ́n ní ẹ̀mí Ọlọ́run ṣe à ń lọgun títí.
0: Ọ̀nà tó padà.
1: Wípé nínú àwọn brothers wípé ẹnìkan ti ṣílẹ̀kùn fẹjọ́ tẹjọ́ dẹ̀ ti rápálá wọnú ilé rẹ̀.
0: Ọlọ́ni.
1: Wípé kẹ́ni ẹ jáde síta.
0: Ó ti rìn ẹ̀rí.
1: Wípé Ọlọ́run.

Wọ́n ní lọ́jọ́ kan president wa ránṣẹ́ sáwọn pé àwọn fẹ́ rí àwọn. Wọ́n láwọn wá lọ sọ́dọ̀ president yìí. Wọ́n níbi táwọn rí tí president gan ń gbé pé ó ṣe àwọn láàánú púpọ̀ púpọ̀. Pé kì í ṣerú president àwọn ló yẹ kó máa gbèrú bíi.

0: wọ́n ní president ayé fellowship àwọn gbà yẹn wá tẹnu bọ̀rọ̀.
1: ẹni mo rí
0: mo fẹ́ ṣe àlàyé ọ̀rọ̀ kan fáwọn.
1: mo máa gbàdájọ́ ẹni tí mo rí kan máa gbàdájọ́.
0: wọ́n ná wá sọ pé jẹ́ ẹran tí ọjọ́ tẹ sọ nínú prayer meeting wípé ẹnìkan wà tó ṣílẹ̀kùn fún ejò pé kẹ́ni ẹ jáde síta.
1: ó fẹ́ra wọn lẹ́ni àmì òróró tó ṣe pẹ́ ni àmì ògógóró ni wọ́n. eventually wà á wárí wípé kò sẹ́ni tó mọ́ kò sẹ́ni tó yege.
0: wọ́n ní president wa sọ wípé òun ni ìkóhun lòún ṣílẹ̀kùn fún ejò.
1: ọlọ́run jẹ̀dá.
0: wípé òun lòún ṣe àṣìṣe kan.
1: lọ́wọ́ ọlọ́run jẹ̀dá lọ.
0: wípé sísítà kan ló wọlé táwọn táwọn dẹ̀ bá ní àjọṣepọ̀.
1: àmì jẹ́dá lọ ó jẹ́dá lọ.
0: wípé lẹ́yìn ìgbà táwọn bá sísítà ní àjọṣepọ̀ tán.
1: àṣepọ̀ nígbà tó.
0: nǹkan táwọn kíyèsí ni pé sísítà bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn.
1: ìrònú.
0: wọ́n níbi táwọn ti doríkodò pé àwọn máa ti ṣẹ̀ sí ọlọ́run pé sísítà bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ni.
1: kán rí pé ayé yìí ó múlẹ̀ mọ́ òfò ní ìbáṣepọ̀ mùsùlùmí lè ronú.
0: wọ́n ní lọ́jọ́ tí ẹ̀mí mọ́ wá ń sọ pé kí ẹni tó ṣílẹ̀kùn fẹjọ́ pé kó jáde.
1: ká rí pé ayé.
0: wípé ojú ló ń ti àwọn pé àwọn odidi president christian fellowship.
1: èyí kì í ṣe tẹnìkan.
0: wípé a ti gbọ́ pé àwọn nírú nǹkan bá ìṣẹlẹ̀ sí.
1: ìbáṣepọ̀ ládùúrà lè ronú. ká rí pé ọ̀rọ̀ ayé yìí ayé ló máa mọ. mo tó tọ́ èmi lálága èmi ni president ìkórè. ọjọ́ abátísùn dá.
0: wọ́n ní president wa sọ wípé àìjáde ọjọ́ sì yín.
1: ìṣìmọ́ ni gbogbo ẹ̀dá.
0: táwọn pa ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ mọ́ yìí. olóṣùn ayé àwọn débi táwọn dé táwọn ò rọ́nà lọ. báwọn ò rí kan ṣìkan kan gbogbo nǹkan tó ń bá ń dá wọlé kò sí tó ṣàṣeyọrí ń bẹ̀.
1: ìbáṣepẹ́ kòkòrò lè ronú. kó rí pé àwọn dúdú ọmọ pupa ayé la máa fi gbogbo wọn sí.
0: wọ́n ní àánú àwọn aṣọ ọkùnrin wípé nítorí ìtìjú ìṣẹ́jú kan ló sì fi sọ àyàn mọ́ ológo rẹ nu. wọ́n láwọn pariwo pé torí ìtìjú kí ló ń jẹ́ ìtìjú nípa àyàn mọ́ ológo tó gbé wá sáyé.
2: ọjọ́ dájọ́ súnmọ́lé àwọn ọgbà yìí ṣírò ọgbà yìí ló ṣẹlẹ̀ wọ́n sì dùn lọ́gọ́ náà.
0: wọ́n láwọn gbìyànjú pa àwọn wọn láwọn gbàdúrà fẹ́ nìyẹn.
2: ó ṣe orúkọ jésù.
0: ṣùgbọ́n ó bọ́.

0: wọ́n ní ìgbà táwọn oṣù àfi gbúrò brọ́dà yìí.
1: Ìwọ̀gbọ̀ ni màá lọ.
0: Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ọgbà ẹ̀wọ̀n ló wà táwọn ti lọ máa ń gbé nǹkan fún báyìí.
1: Bàbá máa rán mi létí pé kò sóhun tí mo ní tó gbọ́dọ̀.
0: Nítorí kí nítorí ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀. Tọ́lọ́run tó fún un ní orí ọ̀fẹ́ láti pọ́n ṣe tán láti dáríjì. Síbẹ̀síbẹ̀ ni wọ́n torí pé nítorí ìtìjú.
2: Lèmi àfi wọ yóò wí ní bàbá orí Jésù.
0: Ẹ jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú ayé lọ́wọ́lọ́wọ́ yìí.
2: Ọ̀pọ̀ ènìyàn ló kú ní aláìní Jésù.
0: Ọ̀pọ̀ onígbàgbọ́ náà ló sì ń gbé nínú.

ẹmà jẹ ntọ yin satani a máa fi ẹsẹ ìkọkọ bá yé ènìyàn jẹ torí kò ní sẹni tí ó fura sí kò ní sẹni tí ó kíyèsí kò ní sẹni tí ó pè sá kíyèsí torí ìkọkọ ni ẹsẹ yẹn wà.

arakunrin ba ti ri anu gba atapo jewo ese re yi Olorun pe iwo na sa kiyesi laaro yi lori awon ese ikoko yen ese yi ko fe ko mu ayan mo ologo re se ni iwo odo to ngbo mi laaro yi ese ikoko tawon obi re ye ori ese ikoko tawon pastor yen ori ṣùgbọ́n tó mọ̀ pé òun dá ẹ̀ṣẹ̀ yẹn ní kọ̀kọ̀ ogun sátani ni láti bá àyànmọ́ ológo rẹ

0: àwọn ìrọjọ́ ti wá jọ ti lọ. Àwọn ìrọ̀ ti wà lọ́wọ́lọ́wọ́. Àwọn ìrọjọ́ máa máa bọ̀ lẹ́yìn. Wọ́n máa kí orúkọ lọ́rùn ọ̀fẹ́ sùn. Wọ́n máa kí orúkọ lọ́rùn
1: ọ̀fẹ́ sùn.
0: Olórúkọ ẹ̀ka àgbẹ̀jẹ́. Olórúkọ àpèpè tán. Olórúkọ àgègè tán. Olórúkọ àpèpè dáhùn. Àpèjìlú jára.
1: Àpèjìlú jára.

0: níbi ìtayé ti sọ wípé o lè rọ́mọ bí ọlọ́run padà fún ẹ ní àwọn ọmọ olórí rẹ o. Àwọn tí a ò ní retí ògo ọlọ́run ó jẹ́ padà wá gbogbo kan. Promotion yẹn wọ́n ti ní kò lè tọ́ sí. Ọkọ̀ àtayà tó padà rí wọ́n ti ní o lè rí wọ́n fẹ́.
1: Oh yes.

kí yín yẹn káàsán adẹ̀kú ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣẹ ọlọ́ ìlédùmarè ìròyìn àgbáyé ìlàmúwá fún yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga gbọ́mágbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti buwọ́lu bílíọ̀nù mẹ́wàá náírà fún owó ìrànwọ́ ìwádìí test fund. Àjọ INEC ti ṣàfihàn àwọn olùdíje ọdún 2027. Àwọn ìdíwọ́ lórí Somalia fẹ́jú sí gẹ́gẹ́ bí ipa àwọ̀ láàrin ilẹ̀ US àti Iran ti ṣe ràn mọ́ jáde. Ààrẹ Trump gbóríyìn fún àdéhùn láti jẹ́ kí ilẹ̀ Amẹ́ríkà wà ní ìgbẹ́nu àgbá epo tó tó bílíọ̀nù 75 lára epo ilẹ̀ Venezuela. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ Man City ti bẹ̀rẹ̀ ìsọ̀rọ̀pọ̀ pẹ̀lú ikọ̀ Liverpool látàrí gápò. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti buwọ́lu bílíọ̀nù mẹ́wàá náírà fún owó ìrànwọ́ ọdún 2026 lẹ́yìn tó jẹ́ ti iṣẹ́ ìwádìí àpapọ̀ tí a mọ̀ sí NRF. Àjọ lẹ́yìn tó rí sí ìrànwọ́ owó àwọn ilé ẹ̀kọ́ gíga test fund lẹ́yìn tó ń rọ́pò 64.2% èlé lórí bílíọ̀nù 6.9 náírà tán yàsọ́tọ̀ fún àwọn iṣẹ́ ìwádìí tó lé ní 74 fún ọdún 2025. Test fund ṣàlàyé eléyìí láti ẹni tí ṣe akọ̀wé àgbà rẹ̀ ìyíhun architect Sony Echono lẹ́ni tó sọ̀rọ̀ lórí pàtàkì owó ọ̀hún. Wọ́n á kéde wípé ojú òpó ìforúkọsílẹ̀ yóò wà ní ṣíṣí bẹ̀rẹ̀ láti 31 oṣù kẹjọ tí ó dẹ̀ wá sópin ní 15 oṣù kẹwàá ọdún 2026. Àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC lánàá ti yọ̀ǹda orúkọ àti àlàyé nípa àwọn olùdíje sípò gómìnà pẹ̀lú àwọn tó jẹ́ igbákejì wọn jákèjádò orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde ọ̀hún lé tí wọ́n lẹ̀ mọ́ olú iléeṣẹ́ àjọ náà jákèjádò àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀-èdè yìí pẹ̀lú ìyọ̀ǹda yìí. Ìrètí ti wà wípé ìpolongo ìbò sí ipò gómìnà àti ilé aṣòfin ìpínlẹ̀ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹsàn-án tí ó dẹ̀ wá sópin ní 4 ọdún 2027. Owó epo pẹtiróòlù ni ó ṣe é ṣe kó wọ 1,500 naira lẹ́yìn tí ó ti bọ́ sí 1,300 naira. Eléyìí ló jẹyọ lánàá láì fi ti àdínkù nínú owó epo lọ́jà àgbáyé ṣe. Eléyìí tó kúrò ní $92 tó sì bọ́ sí $97.99.

àwọn olóyìn ṣàlàyé wípé àwọn ilé epo kọ̀ọ̀kan ti mú èléwó dé bá owó epo wọn. Ìgbésẹ̀ ìdọdẹ ń tẹ̀síwájú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìṣekúpa obìnrin ọmọ ọdún 22 kan, létí àwọn márùn-ún míì dẹ̀ fi ara pa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn tó wáyé ní àríwá Switzerland. Iléeṣẹ́ elétò ààbò fìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn ọ̀hún ni ó wáyé ní ibi pápá eré ẹlẹ́ṣin kan tó wà ní Arau lórùmọjú. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn kò tí ì mọ nǹkan lẹ́ẹ̀tọ́ ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà àti ẹni tó wà nídìí rẹ̀. Wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó banilọ́kàn jẹ́. Ìdíwọ́ ní tòsí Somalia ń pọ̀ sí gẹ́gẹ́ bí ìdíkokò ti ń ràn mọ̀ lórí kíkó nǹkan gba orí omi látàrí aáwọ̀ tó wà láàrin ilẹ̀ US àti ilẹ̀ Iran. Àwọn ọkọ̀ akẹ́rù méjì iná gbẹ́sẹ̀ lé ní agbègbè Gulf of Aden láàrin ọjọ́ mẹ́rin lọ́sẹ̀ tó kọjá. Eléyìí tó jẹ́ kí oyè àwọn ọkọ̀ orí omi tó ti ṣe ìkọlù sí kó jẹ́ 13 níye láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Iran àti Amẹ́ríkà ń tẹ̀síwájú nínú làásìgbò wọn lórí ẹni tí ó darí agbègbè Strait of Hormuz. Gẹ́gẹ́ bí àwọn alámúlétí Tehran ní Yemen ti ṣe ń gbé ìgbésẹ̀ ìdènà lórí odò Bal al-Mandab lè tó já sí orí òkun pupa. Eléyìí tó dá lórí làásìgbò pẹ̀lú Saudi Arabia. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ṣàlàyé wípé ilẹ̀ US ti wọnú àdéhùn pẹ̀lú ilẹ̀ Venezuela láti bójútó àgbá epo tó lé ní 75 lóyìn bílíọ̀nù nínú báwo epo rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ lálẹ́ àná, ẹni tí ṣe adelé ààrẹ ilẹ̀ Venezuela Desi Rodriguez ó ṣàlàyé ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí yóò mú ìtanijí dé bá ọrọ̀ ajé wọn. Ààrẹ Trump náà ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí yóò mú àdínkù dé bá owó afẹ́fẹ́ gáàsì fún àwọn ènìyàn ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú àlàyé àti ìlérí láti tẹnubọ bá owó Venezuela lẹ́yìn tí ilẹ̀ US ti fi ààrẹ ilẹ̀ náà tẹ́lẹ̀ rí ìyẹn Nicolas Maduro sí àhámọ́ nínú oṣù kínní tó sì ń jẹ́jọ́ lórí ẹ̀sùn tí ó níṣe pẹ̀lú oògùn olóró nílẹ̀ New York. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ Manchester City ti gùnlé ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ikọ̀ Liverpool lórí Cody Gakpo. Wọ́n gbé ìgbésẹ̀ ìpè pẹ̀lú Liverpool lánàá. Ọmọ ọdún 27 náà lèyí tó ti jẹ́ ààyò sí ikọ̀ Man City àti Tottenham Hotspur, ṣùgbọ́n èsì fi léde wípé Man City ni Gakpo fúnra rẹ̀ nífẹ̀ẹ́ sí tó bá kúrò ní Anfield ṣáájú gbèdéke ọjọ́ Ìṣẹ́gun. Èyí lópin ìròyìn àgbáyé wa fún tọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A máa fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti buwọ́lu ₦10,000,000,000 fún owó ìrànwọ́ ọdún 2026 lẹ́yìn tó jẹ́ ti iṣẹ́ ìwádìí àpapọ̀ tí a mọ̀ sí NRF tó jẹ́ ti àjọ tó rí sí ìrànwọ́ owó àwọn ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí Test Fund. Eléyìí tó ń rọ́pò ìdá 64.2% èlé lórí ₦6,609,000,000 tó ń yàsọ́tọ̀ fún àwọn iṣẹ́ ìwádìí tó lé ní 74 fún ọdún 2025. A tún mú wá fún yín pé àjọ tó bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC lánàá ti yọ̀ǹda orúkọ àti àlàyé nípa àwọn olùdíje sípò gómìnà tó fi dórí àwọn igbákejì wọn jákèjádò orílẹ̀-èdè yìí. A mú wá fún yín pé ìdíwọ́ nítòsí Somalia ń pọ̀ sí gẹ́gẹ́ bí ìdíkokò ti ṣe ń ràn mọ̀ lórí kíkó nǹkan gba orí omi látàrí aáwọ̀ tó wà láàrin ilẹ̀ US àti ilẹ̀ Iran. Àmúwá fún yín pé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ṣàlàyé
wipe ile US ti wonu adehun pelu ile Venezuela lati bojuto agba epo to le ni 75 billion ninu bawo epo re. Labala iroyin ere daraya lati wa fun yin pe iko Manchester City ti gole iforowero pelu iko Liverpool lori iko de Gapo won gbe igbese ipe pelu Liverpool lana. Akojopo ati atuto iroyin te gbo in lo wa lati owo Kunle Olowo ayiwa lati ma gbo wa ni awon oju opo ibarindore wa gbogbo at West Radio 893 atle ma gbo wa ni oju opo Facebook West Radio 893 FM fan page. Ele kan si wa loju itakun agbaye www.westradio893.com. Etu le kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp to ba ni nkan te fe ba wa so. Loju opo 091-6893-2000. Temi tope Olawole ni oruko temi. E seun te n gbo wa. Olorun yo bukun yin ami.

0: show talk pressure. Ebo show ye kadupe. Omo mi ranti orin kan. O ni o ye kadupe. O ye kadupe. Rasan ategun fe. Ijija ko gbe wa lo o ye kadupe.
1: Ari se larita o.
0: Akaso akoko.
1: Baba ireti.
0: Agbin keji.
1: Bi mo ba le ma royin.
0: Iketa ikerin ogun layo ati alaafia. Ijija ni karun.
1: Abe omi sope.
0: Ategun fe ni kefa.
1: Elu mi ni. Eba mi gbe ba
0: o. O dabi pe oke o dile ni keje.
1: Emi ti won ti so pe ko le je.
0: Bi ere bi awada. A fese le.
1: Emi ti won so.
0: Aka so ikejo layo ati alaafia.
1: O le da nkan fo. Ewa wo re kaka.
0: O ni nipa niyan ko sani kan tun pe o le fi iseju kan kun ojo ori re ojo kan lo pe sugbon e wo ye ojo ta lo ninu osu kejo e gbagbe oro re abi e ba gbagbe je ran yin leti eyin te si nkari so sibe wi pe kin lo de te o fi dupe eyin te mbere wi pe e kan we yin wo lati January wi pe ro nkan to ye pe oba mi o ke se eyin te ti ko gege bi akosile wi pe ohun to ye ko lorun o se ninu odun yi eyin fun la koko ati igba eni to ba je pe January ni o ye ko ti se yi to ba je pe March ni le fe ko se yi e ba je wi pe April ni le fe ko se yi o ba je June boya June ni abi July e fe ko se yi ṣugbọn sibe ko de se e wa se tori be e wa n ba Olorun ja e so wi pe kini re bi ope yin igba gbogbo le n bu bobo yi igba gbogbo le n bu ma yi ẹni kò tí ẹ fi gbọ̀n kan ní ìrònú ní tirẹ̀ ẹni kò ṣàmọ̀ ju pé kò ṣàmọ̀ adúpẹ́ lọ́wọ́ bá òkè ẹ gbọ́ná ọ̀rọ̀ rẹ̀ ló sọ yí pé gbogbo ọjọ́ òun náà ló kún fún ewu ó ní àdúrà láfínra ìgbà padà òun náà kan òun náà ló sọ yí pé ó ní àwa ò mọ̀ bá ti ń gba àdúrà bí kò ṣe ẹ̀mí ti ń bẹ nínú wa òun náà ló ń ṣípẹ̀ fún wa fún ìdí èyí èmi máa sọ fún bàbá òkè pé o máa ṣe o.
1: Bàbá mi máa ṣe é o.
0: A tóbi jù. Alágbára nínú gbogbo alágbára. Ọba ṣèyí òwò. Ó fi òpè ó fi ń dààmú ọlọ́gbọ́n. Ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́. Lánà rẹ̀ ń ṣògo lórí ayé mi. Mélòó ni kí n rò mélòó ni kí n sọ. Mélòó ni kí n wí. Nínú orí rẹ bàbá. Alátìlẹyìn tí kì ń dojú ti ọmọ rẹ̀. Ẹnìkan ṣoṣo. Aláàrò. Tí àrò rẹ̀ ò kí ń sinmi. Tó ń bọ́ gbogbo ènìyàn. Bàbá tí àtẹlẹwọ́ rẹ̀ fẹ̀. Ó kó gbogbo ènìyàn sí ìkáwọ́ rẹ̀. Alámọ̀rí tó mọ̀rí gbogbo ènìyàn.
1: Jésù mi ṣe ń ṣe.
0: Ó ṣòjò bẹ́ẹ̀ ni ó ń ṣọyẹ́. Ó bá wọ̀ ó ṣe ìkan ní ọ̀dá. Kò sẹ́ni tó lè bí ọ́ léèrè. Ó bá wọ̀ ó sọ pé káwọn kan pé àkókò wọn ti tó lórí òkè ìpẹ̀ kí wọ́n palẹ̀ ẹrù wọn mọ́. Kò ní í ṣe bóyá olówó tàbí tálákà. Ṣèbí ìwọ ni. Ìwọ́n tún sọ pé ó ṣe eré bẹ́ẹ̀ sì ni ó ṣe ibi. Onítalẹ́ni tó lè bí ọ́ léèrè. Ẹgbọ́ agbẹjọ́rò wo ló lè bí ọ́ léèrè. Ṣùgbọ́n ní tèmi ìmíràánú àtòrí ọ̀fẹ́ rẹ gbà. Sunday tó kẹ́yìn nínú oṣù kẹjọ. Èyí tuntun ṣe 30 nínú oṣù kẹjọ. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí pé oṣù nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Ìtí láéláé lèmi náà máa fi ọpẹ́ fún un. Ló máa fi ìyìn fún. Ọlọ́run àníṣe mo sọ yí pé ògo ni fún orúkọ rẹ̀. ṣe ni ma fi ìgbà gbogbo jọ́ ṣe ni ma fi ìgbà gbogbo yìn ọ́ nítorí pé o tọ́ láti yìn o tọ́ láti gbéga. Ẹ kú ilé ẹ káàbọ̀ sórí ètò ìmí lọ́lọ́pẹ́. Ẹ ti mọ̀ ń gbé bí ìsọ̀yé ní báyà àti gorí atẹ́gùn gẹ́gẹ́ lórí ètò ìmí lọ́lọ́pẹ́. Ẹ bá fún mi ní wákàtí kan ó lè fi kí ọba mi òkè fún àánú àtòrè ọ̀fẹ́ rẹ̀. Ọlọ́run ìwọ ọlọ́pẹ́ èèyàn àti ògo tọ́ sí lórí ayé wa. Mo júbà akọ́dà ṣẹ̀dá mẹ̀dá ẹni tó tún fún mi lórí ọ̀fẹ́ tí mo tún lè fi gorí ètò nídìí ti ọ̀sán yìí. Ọlọ́run ànísẹ̀ mú sọ pé ògo ni forúkọ rẹ̀. Ìwọ náà ń yìn àbí abó ṣì máa ń jà síbẹ̀. Mo kí gbogbo wa lórúkọ lo wa àwọn tatún lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ìkànnì yìí àwọn tatún lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ètò èmi lọ́lọ́pẹ́ ní ti ọ̀sán yìí. Lórúkọ Ọlọ́run ọba ọ̀hún lórúkọ àwọn lọ́gàá lórúkọ àwọn aláṣẹ ní ìkànnì tá a wà yìí bẹ̀rẹ̀ látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademosi màmá tí Ọlọ́run gbà fún tọ́lọ́run òde ní fi sílẹ̀ láéláé àtìlẹ́yìn Ọlọ́run bẹ lẹ́yìn yín màmá òde ní fi yín sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Iṣẹ́ ìránṣẹ́ yín òde ní díbàjẹ́ lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Lórúkọ olóòtú ètò yìí Adédàmọ́lá ọmọ bàbá olómi iyè. Lórúkọ ẹnjiníà mi ní títí ọ̀sán yìí tó tún jọ ọlọ́ọ̀bọ́ tí nì mi tó tún jẹ́ kẹ́lẹ̀ máa gbójú wò mí lábala kojú sí mi kí n bọ̀ ọ̀dọ́ rẹ̀. Stephen Igè. Ẹnjiníà àgbà ní ìkànnì tá a wà yìí náà nìyẹn.
2: Ní Ọlọ́run ní ọba wa lẹ́nu mi ó ti ti láéláé.
0: Ìyìn Ọlọ́run yóò máa wà lẹ́nu mi. Èmi olólùfẹ́ yín.
2: Èmi
0: náà tún rèé o. Ní ìjẹ́jọ́ àti lọ́jọ́ ìní. Pastor Sunday Afolabi yín náà lélẹ̀ yìí tẹ mọ̀ sí nọmba 1 ọlọ́pẹ́ èmi lọ́lọ́pẹ́. Mo kí gbogbo ẹ̀yin ẹbí ọlọ́pẹ́.
2: Ẹ̀bà mi kọ́ ló wà gá
0: o. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ mọ oore Ọlọ́run. Ẹ tó jẹ́ wípé bàbá ti gorí ètò báyìí. Ẹ ń bá wa rìnrìn àjò. Ẹ ń bèrè tèmi Táyọ̀ Adéwùmí àbí. Ẹ ń sáré lọ jẹ́ṣẹ́ kan náà ni.
2: Nínú wàhálà mi.
0: Nínú wàhálà wa òun yọ̀ wá kúrò kí la ó fi sán kí la ó fi dúpẹ́. Ètò èmi lọ́lọ́pẹ́. Abala méjì ló kẹlẹ̀ sórí ètò yìí abala àkọ́kọ́ òun náà ni abala tani ọlọ́pẹ́. Ṣé ọlọ́pẹ́ ni ọ́? Ṣé ìwọ náà mo re ṣó lè pe ara rẹ wípé èmi lọ́lọ́pẹ́? Lórí ohun tó jẹ́ pé ọba mi ò kìí ṣe àti ohun tó jẹ́ pé à ń retí wípé kó tún ṣe. Ṣé o lè fọwọ́ sọ̀yà níbi tó wà ní wípé èmi lọ́lọ́pẹ́? Abala tani ọlọ́pẹ́ òun náà ni abala àkọ́kọ́. Ó dàbí ìbéèrè. Abala yìí láti ń gbé àlejò àwọn tó yẹ pé wọ́n mọra wọn gẹ́gẹ́.

0: mo mo mo fi kale fun yin ni lati wi pe ki o nta nso ko le yin dara dara mo mu wa ni jejo wi pe igbagbo igbani ati igbagbo akoko yi e se ni mi ni ori emi igbani ati ori emi akoko ta wa ye mo ni ije iyato ti e wa nbe se bi igbagbo igbani sere se be na ni igbagbo akoko yi na sisere se bi orin emi igbani se bo sere be na lo mi emi akoko yi na o sere o lo je ki momo mi eleyi wa mama mo le so pe grandma orin ego mama latogbon odun
1: oko erin ajo larin fi pe ka ma wale
0: e wa fi si akoko to ye pe mama si orin yi
1: oju ota yin rere
0: ke wa fi kun akoko ta wa ye
1: oluwa wa o de be saju wa
2: o se jesu
0: awon olorin igbani re sebe lorin sere ni ti akoko ta wa ye
2: ti won fi pile bora omo luwa nanu re o fi fe la da mi si nko yi ola
0: se bi igbagbo igba le sere sebe na ni igbagbo akoko ye e ma ti e ji je ka lo si akoko awon baba lola e je ka sun mo die e ja wo awon akoko baba obadare to je wi pe iru wa yi to je pe asimo ta de ri ise ranse won
1: ajodun opo odun egbe bola re
0: si ti akoko yi bako na orin emi igbani si orin emi akoko yi sugbon on ta ma n so o na ni wi pe omo ti aye n bi o na laye n po ta ba soro nipa igbagbo igbani igbagbo igbani n jade nipa ohun ti olorun so ṣùgbọ́n ní àkókò yìí
1: ẹ̀yin àgbọ̀n mẹ́rin lẹ́nu mú ọ̀hún ẹ máa wá bá mi fẹ́.
0: ó ti da ìrísí bí àwọn èèyàn bí wọ́n ṣe rí àti bí wọ́n ṣe fẹ́ àti ráwọn tó jẹ́ pé wọ́n ti ń sọ wípé ohun tí wọ́n bá ń fẹ́ òun náà láò fi fún wọn ìgbàgbọ́ àkókò yìí nìyẹn o kéèyàn kan sọ wípé ohun tí wọn bá fẹ òun náà ló jẹ pé a ó fi fún wọn kí wọn ṣe ohun tó jẹ pé ọlọrun fẹ ẹwọ ohun tó jẹ pé bàbá tí wọn sọ ní ìjẹjọ wọn ní ìgbàanì àwọn wòlíì tó jẹ wòlíì ìgbàanì wọn kì í ẹ̀kọ́ kan ló jẹ́ pé wọ́n rí wọn ní ìgboro agíjù àti orí àpáta ni ṣùgbọ́n ní àkókò yìí ṣé kò ti dé ìfẹ́ sẹ́ńtà ìgbàgbọ́ ìgbàanì àti ti àkókò yìí ori emi igba ni ati ti akoko yi oda eja bo sori emi tori akoko yen mi o mo nkan to je pe o sele akoko yen sare ni
3: alagbara ninu awon orun to gba mi lowo iku apata ijile mi to rokan mi pada
0: orin igba ni
3: ataye wi pe o
0: pare papa orin emi
3: igba ti opo eniyan ti sore ti na papa mi ti beli orun
0: awon to je olorin igba ni ko si orin ti won ko iba je orin waasun iba je orin ope inu bibeli ni won ti mu jade e wo leyi ti mama nko ye e o iwo ayo
3: ajana ku ode oro opa ni re ku yatan
0: se ki n se nu bibeli lo wa te ba wo iwe samun ori ogorun o na lo wa awon orin ori emi igba ni mi o so awon orin o mi o so pe orin o won soro nipa orin emi ti igba ni ṣùgbọ́n ní àkókò yìí àṣà lókù ẹni mo ti wí.

0: ohun tó ń rí ni nínú ayé òun náà ni ó wá dorí ẹ̀mí ṣé mọ̀ pé ìyàtọ̀ ti wà ńbẹ́ orí ẹ̀mí ìgbà ni ṣé mọ̀ yìí pé tí nǹkan bá ti jẹun ti ẹ̀mí tó dẹ̀ jẹ́ pé ẹ̀mí lójúlówó tíráàkì kan lásán nínú orin ẹ̀mí ìgbà ni tíráàkì kan lásán wọ́n lè fi ṣe 30 minutes ìyẹn ní orin ẹ̀mí ìgbà ni ṣùgbọ́n ní àkókò yìí ìrọ́jú lẹ ó fi rí ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta.
1: Oretí bàbá ṣe o, ojú mi lójú. Oretí bàbá mi ṣe o, ó mọ ìyá mi lẹ́nu.
0: Orí ìgbà ni.
1: Bá mi olóore o, ọ̀pẹ lóye o.
2: Oretí bàbá ṣe o.
0: Orin òwúrọ̀ wà.
1: Ayé fi ni.
2: Oretí bàbá ṣe o.
0: Orin tó jẹ́ pé lówùúrọ̀ lèèyàn gbúdọ̀ gbọ́. Abálájọ.
1: Ọ̀tá mi lójú.
0: Àwa tá ń ṣètò náà. Tá a bá kíyèsí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa. Ẹ̀rí mọ̀ yìí pé tó bá jẹ́ ètò òwúrọ̀ ó jẹ́ ètò ti ẹ̀mí. Àwọn orin ìgbà ni látún lọ wá.
1: Orin tán lé ní ewúrà mi ṣe ó yà mí lẹ́nu. Àpáńlá tó ṣayé ró ìjìnlẹ̀ nínú ọ̀hún ọ̀run. Ọ̀rọ̀ mi gbọ́.
0: Orin ẹ̀mí ìgbà ni àti orin ẹ̀mí àkókò yìí.
1: Ó fàdúrà wọlé ikú dànù.
0: Ṣé bákan náà ló ṣe ríṣẹ́? Àbí ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀. Mo ti sọ mo ní ẹ̀ ní ọ̀nà wo gbà jáde ní títí ọ̀sán yìí. Ṣé bí ètò èmi lọ́lọ́pẹ́ la pè é? Ó yẹ ká máa dúpẹ́ ni. Ṣùgbọ́n ó dára ó yẹ ká máa dúpẹ́. A dúpẹ́. Ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ ká mọ̀. Gẹ́gẹ́ bí ìkànnì tá a wà, a nílò láti mọ̀ ọ́. Ó dá ẹjẹ́ kí n ṣojú òpin ẹ̀ sílẹ̀ bóyá kí n kàn gba ìpè bíi méjì.
1: Kí
0: n bá ṣe ń sọ ọ́, a lè fi ṣe alálàfibọ̀. 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-333-4893 tàbí 0911-333-893 ètò èmi lọ́lọ́pẹ́ abala ta ni ọlọ́pẹ́ náà láwà ẹ̀yin náà tún yẹ pé mo rí ọlọ́run o láti ọgọ́ọ̀sì 1 títí dé ọgọ́ọ̀sì 30 ẹ̀yin tí ọ̀pọ̀ ọlọ́run ṣun rere nínú ayé yín ẹ̀yin náà tẹ́rìmọ̀ yìí pé àánú àtòrí ọ̀fẹ́ òun náà lẹ́rí.

ẹyin tún yẹ pé ẹ mú orí ọlọ́run. Ẹyin náà tún yẹ pé ẹni rìndí láti dúpẹ́. Àti ẹyin tún yẹ pé ohun tá à ń sọ yìí ó yé náà tó yẹ pé ẹyin náà fẹ́ fi kún. A ti ṣe ojú òpó náà sílẹ̀. 0916-893-1000 tàbí 0915-333-4893 0911-333-4893 0911-333-893. Abala talọlọpẹ ọ̀nà làwà. Tani ọlọpẹ tó wà mẹ ẹjẹ kí n wá gbà abẹlé yìí orin orin ẹmí ìgbàanì àti orin ẹmí àkókò yìí ó yá.

0: àwọn tó bá mọ̀rẹ́ wọn náà ló ń dúpẹ́ orí.
1: Ọlọ́run ní gbà mí.
0: Àwọn tó bá lárò jinlẹ̀ àwọn náà ló lè ro eré olúwa.
1: Nígbà
0: wo ni wọ́n sì ṣẹ́gun rẹ̀ nípasẹ̀ ẹjọ́ ọ̀dàgùntà àti nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí wọn. Ohun tí ọ̀tá ọlọ́run yẹn tí kì í fẹ́ ẹni tí ń ṣe sàtánì ó náà ní pé kéèyàn kó máa dúpẹ́ kì í fẹ́ nínú ìlàkọjá rẹ̀ jẹ́ òun dúpẹ́. Bí ọlọ́run bó ṣe ṣe màmá yẹn lóore òun náà ni wọ́n fi dúpẹ́. Wọ́n rántí láti bá wa dá sí ohun tá à ń sọ. Mo ní orin ẹ̀mí ìgbà ni àti orin ẹ̀mí àkókò
1: yìí.
0: Mo ti sọ àwọn nǹkan bíi méjì.
1: Ìwọ lọ́lọ́run.
0: Fẹ́ pé a fi lè mú ìyàtọ̀ tàbí lè mú ìyàtọ̀ rẹ̀ hàn.
1: Lẹ́yìn rẹ̀ ìwọ náà ni.
0: Orin ìyá Bọ́lá rẹ̀ la kọ́ gbọ́. Orin Rebeka Afọlábí náà nílé yìí. Bá máa ń sọ wípé àwọn olórin ẹ̀mí ti ìgbà ni. Ara wọn náà ni ìyá ìwà. Nítorí pé bí èèyàn bá lè ń kọrin tó ń lọ sí bí ọgbọ̀n ọdún. Pé kì í kó yàtọ̀ sáwọn tó bẹ̀rẹ̀ lọ́dún méjì sẹ́yìn. Ó dá ẹja mú ìpè léyìí. Hello. Hello. Hello, màá ta lọ́pẹ́ yìí o. Ẹ kúrò lẹ́ máa.
2: Hello, sir.
0: Hello, màá ń gbọ́ yín mà.
2: Èmi náà fẹ́ dúpẹ́ yín o.
0: Ẹ dúpẹ́ yín lọ́wọ́ ọlọ́run ẹ̀fọ́pẹ́ yín wọ̀n. Kí lorúkọ yín láti ibi
2: tí ń pè? Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ìyá Sátọ̀dé láti ẹlẹ́yẹlé mi
0: o. Láti ẹlẹ́yẹlé yín náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Kí ni ìrèlè ọ̀pẹ yín?
2: Mo dúpẹ́ lọ́wọ́
0: ọlọ́run. Àtọ̀dọ̀ yín ni kì í ṣàtọ̀dọ̀ wa o. Àtọ̀dọ̀ yín ni.
1: Ìwọ lọ́lọ́gbọ́ lórí mi.
0: Ẹ gbìyànjú ẹ̀ padà.
1: Nínú ilé mi.
0: Àkókò yìí náà ni.
1: Ìwọ ló ní kò lè bẹ́ nìkẹ́ni pin.
0: Gbogbo ẹ̀yin tẹ fẹ́ràn láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ fẹ́ràn láti mọ orí ọlọ́run.
1: Lè bẹ́ nìkẹ́ni.
0: Tí ọlọ́run dẹ̀ ṣẹ́gi ọlà fún.
1: Láyé mi.
0: Hello, ta ló lọ́pẹ́ yìí o? Ẹ káàsán màá. Hello, à ń gbọ́ yín sàn. Ó ti rẹ gbìyànjú ẹ̀ padà.
1: Ìwọ ni mo fi kú. Ìwọ lọ́lọ́run lẹ́gbẹ̀ẹ́ ìwọ náà ni.
0: Ẹyin tí ọlọ́run ràn lọ́wọ́. Ṣùgbọ́n tẹ fẹ́ràn láti máa yan ọlọ́run. Ó jẹ́ ìmọ̀ yí pé ara iṣẹ́ ìránṣẹ́ ni. Lẹ́yìn náà kẹ́ fún tẹ ní kẹ́ fi ti ètò ìlẹ́yìn.
1: Ó
0: túbọ̀ rí àkókò sí.
1: Ọlọ́run láti inú ọkàn mi mo ti yìn ọ́.
0: Kẹ́yìn náà kówó yín le. Ètò yìí.
1: Ìwọ ló dì mí lọ́wọ́.
0: Kí ọ̀rọ̀ yín túbọ̀ máa já sí ọpẹ́. Nítorí pé méjì.
1: Òun
0: náà ló ń wà lórí òkè ìpè. Ẹkún àti òṣì.
1: Bàbá mi.
0: Ẹkún òní jẹ́ tiyín.
1: Sí ọ̀lẹ̀ ni ó máa kọrin yìí sí.
0: Òṣè òní jẹ́ tiyín.
1: Sí ọ.
0: Ayọ̀ ni ó máa fi gbà gbogbo jẹ́ tiyín. Ẹ máa fi ní ìrèdí láti máa gbé Ọlọ́run ga.
1: Lọ́kàn mi yóò máa kọrin títí láéláé. Olùgbórí mi sókè. Kò ṣe ibi tó bá mi dé.
0: Ẹ wo àkókò yẹn náà ni. Ẹyí tí ẹ̀ ń pè bóyá iye ojú òpó ibi tẹ́ ẹ wà ni o. 0916-893-1000. 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893 tàbí 0911-333-893. Àwa kọ́ ló ń re.
1: Ayaga.
0: Àtọ̀dọ̀ yín náà ni.
1: Ló tún mú mi lọ.
0: Ẹ jẹ́ kí n sáré fẹnu rẹ̀ kò. Nítorí ìjọba àkókò.
1: Bàbá tí kì
0: í. Ẹ gbàbá lè rí èèyàn kan fún lórí ọ̀fẹ́
1: sí. Ṣé
0: ìṣẹ́jú bílẹ̀ ń já tó kù ká tó rí kọjá lọ sí abala kejì.
1: Ọmọ n ó rò ní fàáyé gan.
0: Ó ṣe. Ó orin igba ni ati orin akoko ye so nbi meji ara re na ni wipe
1: mo dupe ojo
0: igba aye orin emi igba ni em gborin
1: won lo di mi lowo
0: baba ojo ade
1: to je kin ta si agere o
0: orin baba aye wa
1: pe owo mi ti tena ki se pe mo ti de bi to
0: atawon baba baba igba ni
1: sugbon owo bi
0: won kin duro de
1: sibe
0: awon ohun elo akoko ye
1: mo wo bi mo de ni le mi kere o ro
0: won le fi agogo ati ilu agbamole won de fi korin jade
1: mo ojo lododo
0: ki mi si olorun ninu re ko de sise sugbon la koko ye
1: le mi kere
0: elomiran bi gbogbo re o ba pe
1: o ro o de to sugbon ojo lododo gbogbo fa le mi
0: o le se
1: moro
0: lati korin
1: re faye go
0: se to ti de yen o
3: se mi to ba mi de
1: Baba me
0: je ki mu papa pa ni nitori pe akoko yen ti lo je ki nfun yin lo yo kan si
1: olu itoju mi olu
0: igba yen ori emi igba yen awon tun korin emi imura won ko
1: lowo o da mi o
0: mama fun mi ara gbaye
1: won ro ni re gogo aye lo ma gbo
0: imura won ti igba ni jo lori emi ti opolopo won de se wa titi di akoko yi egbo so dabi ta koko yi se imura yen dabi ta koko yi nibi tele ton korin emi okunrin ton korin emi ti o tun dirun ah okunrin ton korin emi ti o tun fi yeti ti o fi seti
1: ti aye raye aye raye
0: hello eja mi pe eleyi si hello tanale
2: mi na ni ya satajeni
0: ba mama e kaabo ma

0: Ori. Ojú pé lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó kò ní kí kó fẹ́ mi, nítorí kó dáni sí tọmọ tọmọ tẹ́lẹ̀ sára. Ojú pé Olúwa ó ṣe o, alágbára ó ṣe o, ìdí ọpẹ́ mi rèé o, ẹ bá mi yan Ọlọ́run lógo o, oṣù Sẹ̀tẹ́mbà ni mí yóò mú mi ayọ̀ àlàáfíà.
1: Olúwa ṣeun, ọpẹ́ yín kò ṣe ìtẹ́wọ́gbà. Happy birthday in advance.
0: Yes, sir. Thank you, sir.
1: Ele pe wa leyin eto na kan te ba fi se bed e dupe fa awon eyan na ke se kini ke sha awon eyan lo re ma pe ma leyin
0: eto
1: dama okay ma
0: yes, sir.
1: Ope yin se te o gba ma ba bo lori eto akoko e ti lo nitori ijoba akoko
2: ṣe olùra fàgà
1: ẹ ti mọ̀ ìpé abala méjì ló wà lórí ètò yìí ẹ mú mọ bẹ́ẹ̀ èyí náà ẹ máa ṣàwárí eléyìí tó kù sí orin ẹ̀mí ìgbani àti orin ẹ̀mí àkókò yìí ìgbàgbọ́ ìgbani àti ìgbàgbọ́ àkókò yìí. Abalata na ọlọ́pẹ́ náà láti rí kọjá gbogbo ẹ̀yin tẹ́ ń dúpẹ́ níbikíbi tẹ́ wà ọpẹ́ yín kó ṣe ìtẹ́wọ́gbà ẹ̀yin tẹ́ ń láǹfààní láti gbà láti pè wọlé ọpẹ́ yín náà kó ṣe ìtẹ́wọ́gbà ẹ̀yin tẹ́ ń pè wọlé náà tààrà ìgbé ìpè yín ọpẹ́ yín kó ṣe ìtẹ́wọ́gbà. Ẹ járe kọjá lọ sí abala ọ̀rọ̀ àṣẹ èyí tí ṣe abala kejì lórí ètò yìí.

0: àtọrin.
1: Ọ̀rọ̀ ọ̀la fi da ayé àti ọ̀run.
0: Ohun gbogbo tó wà nínú ẹ ọ̀rọ̀ ló fi da. Ayé àtọrun bá ipa.
1: Olóòórùn ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú gbogbo ìparun wọn.
0: Ọ̀rọ̀ Ọlọ́run yóò wá.
1: Abala ọ̀rọ̀ àṣẹ rèé. Tọ́lọ́run gbé kalẹ̀ fún àwọn ikọ̀ àti ìrojú rẹ̀ láti rán ọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé onípòjìpò.
0: Torí ọ̀rọ̀ lè dìde.
1: Abala yìí wà fún gbogbo àwọn ikọ̀ àti ìrojú Ọlọ́run. Ẹ̀yin náà, ẹ̀yin wò ó pé báwo lẹ̀yìn ó ṣe rìn yín? Orí ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún yín yẹn tí òfin ní jẹ́ inú ìjọ nìkan. Àbí ẹ̀yin náà tún ẹ pé fẹ́ràn bàbá nínú Olúwa, màmá nínú Olúwa, ẹ fẹ́ kí orí ọ̀fẹ́ wọn yẹn kó jẹ́ ti gbogbo ènìyàn. Nítorí pé ó ní ẹ lọ sí gbogbo ayé láti lọ máa wàásù ìyẹn rere. Abala yìí wà fún ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ọ̀rọ̀ Ọlọ́run àṣẹ máa ń jáde, ìyanu sì máa ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà ti wá wòye pé báwo náà lẹ ó ṣe rìn yín, ẹ kàn sí ìkànnì wa ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ sọ pé orí ètò èmi lọ́lọ́pẹ̀lẹ̀ ń lọ, ṣùgbọ́n tọwọ́ yín bá dé ẹ lè pè mí kí n kàn sí yín nílé ìjọsìn yín àbí níbi tẹ́ ẹ bá wà. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi 08 0 3 8 0 7 2 3 5 7 0 8 0 3 8 0 7 2 3 5 7. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Òun náà ni WhatsApp number mi. A nílé lórí ọ̀fẹ́ láti gba ìpè nítorí ìjọba àkókò ní abala ọ̀rọ̀ àṣẹ.
0: Ọ̀rọ̀ kan ṣoṣo ló lè tún ṣe.
1: Ṣùgbọ́n ohun kankan ló jẹ́ pé a fi rán mi sí ọ. Gbólóhùn kan ló ní kí n tú fún gbogbo ènìyàn.
0: Àtúnṣe
1: pátá. Ó gbọ́ mi ní wákàtí yìí. Wọ́n gbàgbọ́ ni, wọn ò gbàgbọ́ ni.
0: Àjẹ́ nínú ayé mi.
1: Ọ̀rọ̀ àṣẹ náà ni. Ó ní ó sì fi Joshua olórí àlùfáà hàn mí. Ó ní a sì wọ́ ní aṣọ ìrí. Sátani sì dúró tì í. Ó sì pàṣẹ wípé ẹ bọ́ aṣọ ìrí nì. Ọwọ́ kan ló pàṣẹ fún. Àwọn kan ló pàṣẹ fún. Òun fúnra rẹ̀ kọ́ ló jẹ́ pé ó bọ́ aṣọ nì.
0: Lágbára ẹ̀.
1: Ó ní ẹ bọ́ aṣọ ìrí nì.
0: Báwo di ọ̀rọ̀ ayé?
1: Wọ́n sì wọ́ ní aṣọ ọ̀gbọ̀ wẹ́wẹ́.
0: Táyé pè lọ.
1: Ó túmọ̀ sí wípé kò wà bákan náà mọ́.
0: Nínú ọ̀rọ̀ ayé ni wọ́n sọ.
1: Èyí náà lèmi náà wá sọ o nípasẹ̀ orúkọ tó ju gbogbo orúkọ lọ, nípasẹ̀ àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù. Gbogbo aṣọ àná tí ò jẹ́ kó bá ìgbà, tí ò jẹ́ kó bá aṣọ ìní mọ lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run mo ní ó pààrọ̀ ẹ̀. Mo sọ lórúkọ Jésù, ìwọ bàbá yìí, ìwọ màmá yìí, níbi tá a dá ọ dúró sí, tí ò jẹ́ kó lọ síbi ìní rẹ, níbi àná tí wọ́n dá ọ dúró sí, tán ti ń wọ̀ láṣọ bákan náà, tí ìwọ gan bá aṣọ bákan náà lọ́rùn ara rẹ, lórúkọ Jésù, Ọlọ́run tó ṣe ìyípadà, Ọlọ́run tó ṣe ìṣípò padà, Ọlọ́run tó ṣe ìpààrọ̀ ògo àti aṣọ, Ọlọ́run Joshua olórí àlùfáà, lórúkọ Jésù, bó ṣe ń wọnú oṣù tuntun lọ, lórúkọ Jésù, apààrọ̀ ayé rẹ̀. Mo ní lórúkọ Jésù, apààrọ̀ ayé rẹ̀. Ipò àgàn ni wọ́n mọ̀ sí lánà títí dèní, ṣùgbọ́n tó bá jẹ́ pé àṣẹ kan jáde, èyí tó yẹ bó ṣe pààrọ̀ aṣọ àti ipò àti àyè, èyí tó jẹ́ pé Joshua wà, tán sì wọ́ láṣọ ọ̀gbọ̀ wẹ́wẹ́, lórúkọ Jésù, mo pa á láṣẹ ni, lórúkọ Jésù, gbogbo aṣọ ẹ̀gàn, gbogbo aṣọ àgàn, lọ́rùn ìwà ìyá yìí, lórúkọ Jésù, lọ́rùn ìwọ bàbá yìí, lórúkọ Jésù, mo ní áńgẹ́lì Ọlọ́run, ọwọ́ Ọlọ́run, mo ní ó bọ́ dànù, lórúkọ Jésù. Wọ́n bá ń ṣe wọ Joshua olórí àlùfáà ní aṣọ ọ̀gbọ̀ wẹ́wẹ́, lórúkọ Jésù, mo ní awọ láṣọ àbíyè, lórúkọ Jésù, ó yá gbaṣọ àbíyè, lórúkọ Jésù, ó yá gbaṣọ àbíyè, ìwọ tí wọ́n wọ̀ ní aṣọ àìsàn tó dẹ̀ wà ní ipò àìsàn náà síbẹ̀. Tọ́pẹ́lú títọ́ àti òdodo ni Jésù ló ṣe ìbẹ̀wò sí etí odò ni, ọkùnrin 38 years, ó wà bẹ̀, ṣùgbọ́n ní ọjọ́ tí Jésù débẹ̀ ló kúrò ní ipò tó jẹ́ pé ó ti wà fún 38 years, lórúkọ Jésù, aṣọ àìsàn rẹ̀, lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run mo ní ó bọ́ lára rẹ̀, lórúkọ Jésù, mo ní kí la ó fi rọ́pò fún ọ, òun náà ní aṣọ àlàáfíà, mi ò fẹ́ mọ ìkórìtà àti ipò àìsàn tó wà, lórúkọ Jésù, ó yá gba aṣọ àlàáfíà, mo ní sẹ́ aṣọ àlàáfíà, ó yá gbà á, iwo asheti ni titi re o loruko Jesu anese owo ati agbara ase to je ko bo ti orun Joshua lora lo fa gbogbo aso egan gbogbo aso ere loruko Jesu lorun re gbogbo aso okuta ko so nto ta to ta loruko Jesu oya owo Olorun mo ni o bo anese o ni emi mi o ma ti re o sugbon gege bi oro re o ni emi gege bi ise owo un o ni kin pase fun mo pa lase owo Olorun mo ni o bo aso ni kuro lorun re loruko Jesu mo ni aso okuta loruko Jesu mo ni aso eti lorun re eni lo pin deba ini ojo ogbonjo ninu osu ikejo loruko Jesu mo ni owo Olorun mo pase fun mo ni o bo ko lorun re ki la aso to wo o na ni aso ogo aso eye aso aseyori aso ibokan loruko Jesu adawo owo Olorun mo ni o dawo loruko Jesu gbogbo eyin to je pe ora imowo emese lo je pe aso ewon fi di orun yin loruko Jesu ni won ba wakati to ku ninu osu yi loruko Jesu gbogbo aso ewon be loruko Jesu mo bo ko lorun yin loruko Jesu mo ni won bo ko lorun yin gbogbo eyin to je pe won ti wo laso iku e to ede rin kaakiri loruko Jesu e gba aso ye loruko Jesu aso iku yin abo kuro ogo ni fun Olorun loki orun orilede Nigeria oya gba itura loruko Jesu mo ni orilede Nigeria oya gba itura loruko Jesu mo ni orilede Nigeria oya gba itura latoke wa oya gba ase itura ikanni oya ma tesiwaju ogo Olorun oya ma farahan loruko Jesu ikanni weshere oya ma sare loruko Jesu oya ma sare gbogbo awon logaroga loruko Jesu eni jabo e o ma goke e o ma goke e o ma goke apa yo ni kayin o apa kokon ni bore yin ogo ni fun Olorun loki orun gbogbo eyin te dupe lojo ibi to nbo lona ateyin te fi ope eyin wo fun Olorun loruko Jesu leyi to ku lojo aye yin e o ma dupe eni mo ibanu je Jesu Kristi Oluwa wa
0: ninu oro omo ni ase ohun oro aye se fun aye
1: Eto imi lolope ani jo bayi lo ni ti osan yi o tun dojo mejo
0: oruko taye ba poro
1: ni no e fe jo ni bukun fun eto yi be yin na fe polowo oja yin e fe polowo isoji yin ni e ta gbangba bi tunun le ijosi a fe yin na fe wa life and parents eyin baba oluwa eyin mama ni loluwa e kan si mi leyin eto je ba lori ofe lati kan si ikone wa kan si mi leyin eto 08038072357 08038072357 o na le fi kan si mo na ni WhatsApp number emi o lo le ni won to pada lojo mejo ere ati ayo mo fi yin sile ninu idunu ati ebukun mo fi yin sile emi o ma ni pada ba yin ninu ekun ati ibanuje o eyin na ere ni gbero ibanuje ati ekun ati ose si emi na loruko awon loga toruko awon lase awon alase ni ikoni ta wa ye loruko lo bo tin emi to tun je engineer ba ni ikoni ta wa ye Steven Ige emi ololofe yin Sunday Afolabi Pastor Sunday Afolabi eyi te mo si emi lolope e da pade lori eto emi lori eto ise owo ni ojobo ni da ogo meji sa ogo meta ni se npe e ma binu a le gbe ipe mo layo ati alaafia la tun pade lojo mejo o dabo o ti ojo mejo.

0: Àwọn olólùfẹ́ méjèèjì yìí mo fẹ́ ka àkọsílẹ̀ wọn díẹ̀ torí ó pọ̀ rẹpẹtẹ bíbà, ṣùgbọ́n máa sọ díẹ̀ nínú bàbá wa. A ní àwọn ìránṣẹ́ Ọlọ́run, Apostle Dr. Babatunde A. Ezekiel. Àwọn náà wà ní ìjókòó yìí. Àwọn ipò tí wọ́n dìmú nínú CAN, that is Christian Association of Nigeria, ní Olúyọ̀lé ní bíbà yìí. Àwọn náà ni lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ Chairman CPFN, PFM, Olúyọ̀lé Local Government. Wọ́n tún jẹ́ Chairman Sector 2, Baálẹ̀ Ìdí Ayùnrẹ́, Olúyọ̀lé Local Government. Àwọn tún ni olùdásílẹ̀ ìjọ tí a mọ̀ sí Mercy of God Prayer Ministry. Aya wọn tó jẹ́ olólùfẹ́ wọn tí wọ́n ti ń rìnrìn àjò láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Àwọn náà ni màmá wa ìránṣẹ́ Ọlọ́run, Mrs. Dókítà R.F. Ezekiel. Àwọn jẹ́ Ezekiel Rachel Fomilayo. Olórúkọ mi ni wọ́n mi o, wọ́n ti wà níkàlẹ̀ nínú kulu yìí lẹ́ni yìí. Àwọn náà wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ìwé New City Nursery and Primary School ní Ìbàdàn. Wọ́n ti sọ pé ọkọ àwọn pẹ̀lú àwọn ọmọ tí ó jẹ́ pé wọ́n bẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ. Gẹ́bà ṣe ti ka ọkọ wọn tẹ́lẹ̀, ọkọ wọn náà ni Apostle Dr. Babatunde A. Ezekiel. Àwọn olólùfẹ́ méjèèjì wọ́n wà ní inú kulu wa nírọ̀lẹ́ òní yìí. A máa ní àǹfààní láti béèrè bóyá ọ̀rọ̀ kan rú wa lójú tàbí nǹkankan aṣáfẹ́. A ò ní àǹfààní láti bá wọn sọ ẹ̀dùn ọkàn wa ní ìrọ̀lẹ́ yìí. Ẹ jẹ́ kí n pe àwọn àlejò mi méjèèjì. Ẹ bá wa kí àwọn aráalé, Apostle Babatunde.
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá tí a rí gbà. A dẹ̀ gbàdúrà fún iléeṣẹ́ World Radio 89.3 FM yóò máa tẹ̀síwájú lágbára Ọlọ́run. A dẹ̀ tó kí gbogbo àwọn olùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa ní gbogbo àgbáyé náà lónìí, Olúwamọ̀dú ti ẹnìkọ̀ọ̀kan wa o. Àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o.
0: Àmì ẹ̀ṣẹ́ púpọ̀. A màmá wa Fomilayo Babatunde, ẹ bá wa kí àwọn ará ilé.
2: Ẹ ṣe bá a kí gbogbo aráalé o, gbogbo etí tó ń gbọ́ wa. A kí yín olí ìkànnì yìí ní ìkànnì 89.3 FM Olúyọ̀lé. A kí gbogbo yín o, etí tí ẹ fi ń gbọ́ iléeṣẹ́ yìí kò ní di o, kò ní dohun àńdánwólé lórí o. Ẹ ṣe o, ẹ kú ìgbàlejò wa o.
0: Ẹ ṣe púpọ̀ màmá wa. Kó tó di pé a tẹ̀síwájú nínú, ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè ìbéèrè mi wípé bá ṣe máa ń ṣe. Ipe ẹjọ́ ó tó ọdún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ yín?
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ó pé ọdún 36 tí a ti ń bá bọ̀ nínú Jésù Kristi.
0: Olúwa ṣeun. Ẹ̀yin aráalé, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Mo nígbàgbọ́ bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lẹ máa rí kọ́ nínú ìgbésí ayé àwọn bàbá àti màmá wa Ezekiel Babatunde ní ìkàlẹ̀ yìí. Mọ́mì wa ẹjọ́, má ti jẹ́ kí lọ sọ́dọ̀ mọ́mì. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Pastor Apostle Dókítà Babatunde Ezekiel. Dádì ẹjọ́, báwo lẹ ṣe rí mọ́mì? Àti pé níbo lẹ ti rí wọn gan pàtó?
1: A dúpẹ́ ní lọ́wọ́ Ọlọ́run

0: inú ilé Ọlọ́run láti pàdé Lékò ní ìjọ Kérúbù Seráfù. Èmi jẹ́ ọmọ ìjọ náà ngbà náà, mo sì jẹ́ akọ̀wé ìjọ yẹn. So àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ lọ skul òun náà ni wọ́n wà ní tájọ jọ́sìn, tájọ jẹ́ ọ̀dọ́ nígbà náà. So àná mo wá jọ́sìn pẹ̀lú wa, wọ́n jọ́sìn pẹ̀lú wa. So ńbẹ náà ni Ọlọ́run ti ṣe ta pàdé ara wa.
1: Olúwa ṣeun. Àwọn olóyìnbó máa ń pè kọ́kọ́ ní courtship, bóyá bí a ṣe ń bára ẹni rìnrìn àjò kó tó di pé a ṣe ìgbéyàwó. Ó tọ́dún mélòó tẹ lò nínú ìrìn àjò yẹn?
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo máa sọ fún gbogbo èèyàn bíi tí Ọlọ́run bá ti fún mi lóore ọ̀fẹ́ tàbí ní bá lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́, ǹjẹ́ mọ̀ pé a ṣe courtship kankan? Láàrin oṣù kan ńlá kan rèé ṣe ọ̀rẹ́ parí. Àwọn pé bóyá à ń bára wa ṣe àti ń wọnú ilé ara wa àárín oṣù kan náà ńlá kan
1: rèé wa. Mọ̀mọ́ wa, ọ̀rọ̀ náà kàn yín o. Ṣé báwo ni dádì ṣe kọnu ìfẹ́ sí yín? Tí wọ́n ṣe àbẹ́yìn lẹ kọ́kọ́ rí wọn ni, àbí dádì ló rí yín? Ẹ bá wa sọ ìtàn yẹn díẹ̀ fún àwọn aráalé, wọ́n fẹ́ gbọ́ bí ẹ ṣe ríra yín.
2: Ẹ ṣe olótú. Ètò Ọlọ́run ni. Ètò Ọlọ́run ni ìrìn àjò yẹn. Kì í ṣe pé bóyá ẹnìkan dẹnu ìkọ́fẹ́ ẹnu ìfẹ́ kọ ẹnìkan, ṣùgbọ́n mo gbàgbọ́ pé ohun tọ́lọ́run bá ti ṣètò yóò wá sí ìmúṣẹ ni. Bí a ṣe jọ jẹ tán jẹ olùjọsìn nínú ìjọ yẹn, tèmi kan máa ń bá àwọn ọ̀rẹ́ tèmi lọ sí inú ìjọ yẹn nígbà mìíràn. Lókàn di pé akọ̀wé a máa ń bára wa ṣeré, ta bá sì débi a máa lọ máa bá wọn ṣeré, gbogbo wa máa ṣeré. Ló ṣáà di pé bí báyìí báyìí ni mo ti ń ṣiṣẹ́ nìbàdàn. I would like to visit that place. Pé máa fẹ́ láti mọ ibẹ̀ yẹn. Bí mo ṣe wá sí iléeṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ nìyẹn nìbàdàn. So kódà láti ìgbà yẹn, ọ̀rẹ́ wọn tí mo jọ bá wọn ní ọ́fíìsì, àtẹ̀mí bọ́dà kọ̀wé yẹn lọ, àwọn yẹn ló wá gbàdúrà nígbà tí a fẹ́ tóníkálukú fẹ́ pínyà pé èmi ń padà lọ, tí àwọn náà fẹ́ máa padà sí ẹnu iṣẹ́ wọn, yẹn ló wá gbàdúrà pé òun rí arábìnrin yìí ní ìlú Ìbàdàn, pé ìlú Ìbàdàn lẹ ti ṣe gbogbo ohun tẹ ní ṣe ní ayé yín. Mo ní mi ti ẹ̀dẹ̀ Ìbàdàn yìí rí, Èkó ni mò ń gbé. Mo ní mo kàn wá fi eléyìí mọ Ìbàdàn ni. Ó ní ẹ lọ kọ sílẹ̀ o. Olúwa sọ fóun pé ìlú Ìbàdàn yìí lẹ ti máa di ènìyàn pàtàkì, tẹ máa làmìlaka, gbogbo ohun tẹ ní ìlú Ìbàdàn yìí lẹ ó ti lò. Ìyẹn ni mo fi gbàgbọ́ pé ètò Ọlọ́run ni.
1: Olúwa ṣeun. Yes. Ẹ ṣáà ti wá lo ogójì ọdún àbí àádọ́ta ọdún ó dín mẹ́rin nílùú Ìbàdàn báyìí látìgbà tẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò.
2: Bẹ́ẹ̀ ni, ogójì ọdún ó dín mẹ́rin. Bẹ́ẹ̀ ni, látìgbà tí mo ti bẹ̀rẹ̀.
1: 36. Ok, ogójì ọdún ó dín mẹ́rin. Olúwa ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún yín. Dádì, ẹ sọ lẹ́ẹ̀kọ́ ẹ níbi ẹ̀yìn ò tẹ ṣe courtship rárá nínú ìrìn àjò ìfẹ́ yín. Mọ̀ wá mọ́mì, kò ń ṣe pé bóyá Èkó yẹn náà lẹ dúró sí pẹ́ títí náà, Ìbàdàn lẹ ti ń ṣiṣẹ́, bóyá ẹ̀kan lọ́sẹ̀ lẹ máa pàdé ní ilé ìjọsìn. Báwo wá ni ẹ ṣe rò wípé ìrìn àjò yẹn rọrùn ní ẹ̀kan láàrin oṣù kan? Ẹ̀kan ṣáà, báwo ni ìrìn àjò yẹn ṣe rọrùn?
0: Lẹ́ẹ̀kan ṣàtúndúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bí tí wọ́n sọ wípé n tó bá ti jẹ́ pé ètò Ọlọ́run ni, kò sí tí èèyàn fẹ́ ṣe sí. Ṣùgbọ́n kì í ṣe pé àwọn ìdojúkọ oríṣiríṣi ò ṣí bírú ìdánilẹ́kọ̀ọ́ tá n ṣe fún àwọn ọ̀dọ́ nísìn. Ṣùgbọ́n nígbà tó ti jẹ́ ètò Ọlọ́run, àwọn ìdojúkọ yẹn tó bá ti wá, Ọlọ́run sì ń bá wa ṣẹ́gun rẹ̀. Ṣé ibẹ̀ náà láti mọ̀ wá ara wa, ntí eléyìí fẹ́rẹ̀, ntí èmi náà ò fẹ́rẹ̀, a dẹ̀ bẹ̀rẹ̀ sí gbígbé ayé wa nínú ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run sì ń bá wa ṣe.
1: Olúwa ṣeun. Láti kí wá ní ìmọ̀ràn yín pẹ̀lú ìrírí yín pé àmọ́ra o, aṣáṣe ìgbéyàwó, ìmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ tí wọ́n yan, tán fẹ́ yan ọkọ tàbí tí wọ́n fẹ́ yan aya lọ́wọ́lọ́wọ́.

0: ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Psalm 119:105. Orúkọ mi ni Ebenezer Ayọ̀délé Ògúnníyì, ọmọ bàbá oníwàásù, ọmọ ìyá mission lóde Bella nílùú Ṣẹ́yìn náà ni. Àti ti dé lọ́sẹ̀ yìí, ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí o. Ètò tí Ọlọ́run gbé kalẹ̀ náà ni lórí ìkànnì Wells Radio Kànga Agbọ́mọbẹ, your preferred wholesome radio.
1: Ọ̀rọ̀ Ọlọ́run ni
2: fìtílà fún ẹsẹ̀ mi, fìtílà ìbá.
0: Ẹ mọ̀ wípé tí ẹnikẹ́ni tó bá rìn lóru láìsí fìtílà, irú ẹni bẹ́ẹ̀ lè kọsẹ̀, ó sì lè ṣubú. Ṣùgbọ́n ẹni tí ó bá tan fìtílà rẹ̀, ó lè rí ibi tí ó ń lọ àti ibi tí ó tọ́ láti tọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run sí wa ní gbogbo ìgbà wípé ó ń fi ọ̀nà hàn wá, ó ń tọ́ wa sọ́nà kí àwa má bàa sákolọ. Ètò yìí kò ṣe láti jẹ ẹ̀bùn lásán o. Ètò yìí kò ṣe wípé a kàn ń ṣe lásán, ṣùgbọ́n láti fi tara wa jí wípé ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa kà nínú Bíbélì, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe àṣàrò nínú ìwé mímọ́ Ọlọ́run. Ìwé mímọ́ Ọlọ́run tó yẹ kó jẹ́ àṣàrò fún wa ní ojoojúmọ́, òun ni Manual Christiani. Ẹnikẹ́ni tó bá ń ka Bíbélì rèé, oní yóò fi máa ṣe òdiwọ̀n ọjọ́ ayé rẹ̀, oní yóò fi máa ṣe òdiwọ̀n ohun gbogbo tí ó bá ń ṣe. Kò ní jẹ́ wípé ó yóò máa lo òye ara rẹ̀ nìkan, ara o. Tí o bá ka Bíbélì, oní yóò máa wá sí orí rẹ̀ ní gbogbo ìgbà wípé lóòótọ́ lóòótọ́, bí ìwé mímọ́ ṣe sọ lílé yìí wípé kí n tọ̀. Bíbélì sọ ní pé kọ́ ọmọ rẹ lọ́nà tí ó tọ́. Bẹ́ẹ̀ ni, orí tí ó bá dàgbà tán, kò ní lè kúrò nínú rẹ̀ láéláé. Ọ̀nà tí ó dára, olóye ká máa kọ́ àwọn ọmọ wa. Látinú Bíbélì náà ni ètò yìí. Fìtílà ìgbàgbọ́, a ó máa béèrè àwọn ìbéèrè kan ọlọ́kan òjọ̀ kan láti inú Bíbélì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ mọ̀, ká tó lọ sínú àwọn ìbéèrè àti ìdáhùn wa.
1: Fìtílà ìgbàgbọ́,
0: a ó kọ́kọ́ bá ara wa sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ni, ibi tá a ti mú àwọn ìbéèrè wa jáde, a ó kọ́kọ́ bá ara wa sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan.

àwọn ọ̀rọ̀ tí à ń bára wa sọ yìí gan-an. Òun gangan náà láti fi máa ṣe àwọn òdiwọ̀n sí ayé wa. A ó máa fi ṣe àwọn òdiwọ̀n ìkan tàbí èkejì wípé a ṣe lóòótọ́ lóòótọ́. Ó ní mo wà nínú ìlànà Ọlọ́run. Ṣé lóòótọ́ lóòótọ́? Ó ní mo ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ìgbésí ayé mi? Ǹjẹ́ kò ṣe wípé mo ti yẹ̀ kúrò nínú òfin Ọlọ́run bí? Nítorí náà ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó kún fọ́fọ́ fọ́fọ́ fún ohun tí ó yẹ ká ṣe, the do's and the don'ts. This is the way to follow, this is what not to do. Ohun àgbọdọ̀ má ṣe ni ohun àgbọdọ̀ ṣe leléyìí. Níbo gan la ń lọ lónìí? Bó láti mú àwọn ìbéèrè wa jáde? Ọ̀rọ̀ wo sì ni a fẹ́ fi bára wa sọ̀rọ̀? Ẹ máa bá mi ká lọ. Ṣẹ́yìn ti gbé bíbélì yín náà? Ẹ ti mú bí báírò yín? Ẹ mú bírò yín? Tákàdá yín? Ẹ mú ìwé yín náà pẹ̀lú? Ọya ẹ jẹ́ ká jọ kọ àwọn nǹkan kan kalẹ̀ tí a ó fi ṣe òdiwọ̀n ayé wa lónìí. Inú àwọn ìbéèrè tí màá béèrè, mi ò tí ní màá ka ẹsẹ̀ àkọ́sórí wa tòní. Màá kà á, màá wá béèrè ibi tí ẹsẹ̀ àkọ́sórí yìí tó wà gan nínú Bíbélì. Ta ni ó mọ̀ bóyá ìwọ dé ipò ọlá yìí nítorí irú àkókò yìí? Ta ni ó mọ̀ bóyá ìwọ dé ipò yìí, pé ìwọ dé ipò ọlá yìí nítorí irú àkókò bí èyí? Ẹ dì mọ́wọ́ báhùn. Ẹ ṣe àkọ́sórí wa tòní lélẹ́hùn. Ta ni ó mọ̀ bóyá ìwọ dé ipò yìí nítorí irú àkókò báyìí? Ẹ jẹ́ kí n kà á fún wa ní ẹ̀ẹ̀kan sí. Ó dàbí ìbéèrè ni o, ṣùgbọ́n ẹ ṣe àkọ́sórí wa nínú Bíbélì ló wà. Ta ni ó mọ̀ pé, ta ni ó mọ̀ bóyá ìwọ dé ipò ọlá yìí nítorí irú àkókò yìí? Ẹ̀yin olólùfẹ́ Fìtílà Ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM, pẹ̀lú ọmọ bàbá oníwàásù ọmọ ìyá Míṣàn lóde Bẹ́là nílùú Ṣẹ́yìn. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wa ni. Ìbéèrè lákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ ètò yìí wípé, ǹjẹ́ ẹ̀yin mọ nǹkan tí ọba jẹ́? Ẹ mọ ẹni tí ó ń jẹ́ ọba àbí? Ọba yí wa ká káàkiri. A mọ̀ wípé ọba ní ṣàkóso ìlú tàbí agbègbè kan, tàbí níbòmíràn ọba ó máa ń ṣe àkóso orílẹ̀-èdè. Tó ṣe wípé ó dàbí ààrẹ orílẹ̀-èdè ni nílùú ibòmíràn, àwọn ni apàṣẹ ìlú yìí. Tó ṣe wípé ohun gbogbo tí wọ́n bá sì ti pàṣẹ báyìí fún àwọn tí ó wà ní agbègbè wọn tàbí tán wà ní abẹ́ ìṣàkóso wọn, òun ni ó gbúdọ̀ tẹ̀lé. They follow the rules and regulations of the king, those who dwells in the territory of that of such a king. Ní àkókò kan nínú Bíbélì báyìí, ọba kan wà tí a mọ̀ sí Ahasuerus. Ó jẹ́ ọba ìlú Persia, ìlú tó ṣe wípé ó tóbi lọ́pọ̀lọpọ̀. Ẹ tí a bá ń ka Bíbélì wa dáadáa, a mọ̀ bí Persia, bí ìjọba Persia bó ṣe tó ní ìgbà yẹn, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbèríko agbègbè ńláńláńlá bákan náà. Mo fẹ́ ká wo bí Ìbàdàn ṣe tóbi tó tàbí bí Èkó ṣe tóbi tó, tàbí kí wo bí orílẹ̀-èdè Nàìjíríà
ki oba kan soso ko ma dari gbogbo orilede Nigeria patapata sugbon o ni aya kan ti a mo si

ìyàwó ọba ló rẹwà tó èyí ṣùgbọ́n ìyàwó rẹ̀ ó kọ̀ sí lẹ́nu ìyẹn vásítì ó kọ̀ sí ọba yìí lẹ́nu wípé a ti ń gbọ́ pé ìyàwó ọba ó rìn káàkiri níwájú àwọn àlejò ó lóun ò wá òun ò wá ọ̀rọ̀ yìí bí ọba nínú gidigidi ó ní wípé láti òní lọ ò ń ṣe aya mi mọ́ náà bá yọ kúrò ní ipò ayaba eléyìí túmọ̀ sí wípé kò ní àṣẹ kankan mọ́ ní ìjọba ọba a rí bí àìgbọ́rọ̀ bó ṣe lè yí ipò ènìyàn padà láàrin ìṣẹ́jú àyá àìgbọ́ràn ó lè yí ìpinnu tí èèyàn tó fẹ́ ṣe wá ní oore ó lè yí padà sí wa. Nínú ìtàn tí a fẹ́ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ní àṣálẹ̀ yìí tí a ó sì béèrè nínú rẹ̀ wípé Ọlọ́run a máa mú ìṣẹ̀lẹ̀ kan a máa mú ìṣẹ̀lẹ̀ míì jáde nínú ìṣẹ̀lẹ̀ inú ìṣẹ̀lẹ̀ ibi a lè sọ pé ìṣẹ̀lẹ̀ ibi lè ṣẹlẹ̀ lónìí báyìí Ọlọ́run má jẹ́ ká rí ìṣẹ̀lẹ̀ ibi mo gbàdúrà pé láàrin èmi nínú ayé èmi àti ìwọ gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátápátá wípé ìbànújẹ́ ó kéré ó pọ̀ ni kò ní ṣẹlẹ̀ sí èmi àti ìwọ wọn ò ní fi ẹlòmíràn rọ́pò èmi àti ìwọ òkè agbára òkè ọlá tá a fẹ́ gùn a ò ní fi ẹlòmíì rọ́pò èmi àti ìwọ lórúkọ Jésù. Nínú ìtàn tí a fẹ́ sọ fúnra wa lónìí tí a sì fẹ́ fi kọ́ra wa ní ẹ̀kọ́ tá a sì fi béèrè ìbéèrè ní ọwọ́ èmi àti ìwọ Ọlọ́run a máa mú rírí jáde nínú àìrí Ọlọ́run a máa mú oore jáde nínú ibi ẹni tó bá wò pé ibi ló ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run a sì tún máa fa oore jáde nínú ibi. Ẹsítérì tí gbogbo a mọ̀ sí Ẹsítérì Ayaba òun náà ni a fẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ ní àṣálẹ̀ yìí. Arábìnrin kékeré kan tí a mọ̀ sí Ẹsítérì ó jẹ́ ará Júù. Gbogbo ènìyàn ló mọ̀ wípé ẹjọ́ bá sọ wípé ara Júù lèyàn wọ́n máa wò wípé èèyàn ọlọ́run ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ṣe kọ́ sínú bíbélì ẹni tó bá pè ní Júù ó túmọ̀ sí wípé àwọn tí wọ́n ń sin Olúwa Ọlọ́run wa Ọlọ́run tó dá ọ̀run ayé òní Júù tó túmọ̀ sí ní ìgbà yẹn. Ṣùgbọ́n Ẹsítérì rèé ó jẹ́ ẹni tí ò ní bàbá àti ìyá ṣùgbọ́n arákùnrin kan ìbátan rẹ̀ kan ló tọ́jú rẹ̀ dàgbà ẹni tí a mọ̀ sí Mordekai òun ló gbà á sílé ó sì tọ́jú rẹ̀ láti kékeré títí ó fi dàgbà. Báwo ni ta bá wo ní òde òní ká wo wípé ẹni tí ò mọ tàbí ká sọ wípé ẹni tí ò ṣe ọmọ rẹ̀ Ẹsítérì ò ṣe ọmọ Mordekai ara o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ ó tọ́jú Ẹsítérì títí tó fi dàgbàlagbà. Ọlọ́run a máa lo ẹnìkan láti fi ìfẹ́ rẹ̀ hàn sí ẹlòmíràn. Nígbà tí ọba sì ń wá aya mìíràn

nígbà tí ọba ó sì ń wá ìyá mìíràn láti fi ṣe olórí rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin la kó wá sí iwájú ọba wípé ọba ṣe arẹwà túre o.

Ọba yìí dáadáa, ó gbọ́ ọ̀rọ̀ Mordekai dáadáa, ó sì ronú sí dáadáa. Kí ni Ẹ́stẹ́rì wa ṣe? Ṣé Ẹ́stẹ́rì wa sá lọ? Ẹ́stẹ́rì ò sá lọ. Ó lọ sí ọ̀dọ̀ Mordekai. Ó ní wípé ó yá ìwọ Mordekai, kó gbogbo àwọn ènìyàn jọ o, pátápátá àwọn ènìyàn jù kó wọn jọ sí Ṣúṣà. Ẹ jẹ́ kí wọ́n gbàwẹ̀ láti àwúrọ̀ títí di àṣálẹ́ fún ọjọ́ mẹ́ta. Ó sì sọ fún Mordekai wípé èmi o àti àwọn olùtọ́ tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, èmi àti àwọn ọmọ ọ̀dọ̀ mi bákan náà, a gbàwẹ̀ bákan náà fún ọjọ́ mẹ́ta. Ni ó fi wá sọ ọ̀rọ̀ pàtàkì nínú ẹsẹ̀ Bíbélì tòní wípé lóòótọ́ lóòótọ́ ó lè má bófin mu o. Ó ní wípé if I perish I perish, tí èmi ó bá ṣègbé kí n kúkú ṣègbé. Mo fẹ́ kí a ru ọ̀rọ̀ yìí dáadáa. Mo fẹ́ kí a ru ọ̀rọ̀ yìí dáadáa. If I perish let me perish. Ó ní kò bá lòdì sí òfin o, tí èmi ó bá ṣègbé jẹ́ kí n kúkú ṣègbé. Lóòótọ́ lóòótọ́ Ẹ́stẹ́rì ò mọ̀ bóyá òun yóò kú tàbí òun yóò yè, nítorí ẹnikẹ́ni tó bá tọ ọba lọ láìṣe wípé ọba pè é ikú ni. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa wípé òun yóò síwájú wa lọ bí akọni ẹlẹ́rù. Ẹ̀rù ta ni àyà ta ni yóò fò wá? Ẹ̀rù ta ni yóò bà wá? Nítorí pé àwa ní Ọlọ́run. Nígbà tí Ẹ́stẹ́rì àti àwọn Júù tí wọ́n gbàwé ọjọ́ mẹ́ta tán,

lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí nígbà tí Estelle àti àwọn ará àjù tí wọ́n ti gbàwẹ ọjọ́ mẹ́ta tán. Ah, ẹ ti mọ̀ nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí Estelle, ó ti fẹ́ lọ síwájú ọba báyìí o. Aya rẹ̀ ó máa já ní pípítọ̀, ṣé kí ló fẹ́ ṣẹlẹ̀, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣùgbọ́n ṣé kí n má tàn yí Ọlọ́run a máa gbàdúrà? Ọlọ́run à ń kọ́ a máa gbọ́ àdúrà dáadáa.

0: dúró sí ọba sì na ọwọ́ rẹ̀ síta wípé Ẹ́stérì ó yá máa bọ̀. Ọba sì béèrè lọ́wọ́ Ẹ́stérì wípé kí ló fẹ́ gan, kí ló fẹ́ kí n ṣe fún. Títí tí ọba fi sọ fún wípé ǹjẹ́ títí dé ìlàjì ìjọba mi ẹni tó ti rò wípé òun ò wá kú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Ẹ́stérì ṣàlàyé gbogbo ẹ̀ pátápátá. Gbogbo èròngbà Amani pátápátá fún àwọn ará Jù. Gbogbo ìmọ̀ tí Amani ní pátápátá lórí Mordecai eré ló padà yọrí sí o. Gbogbo ohun tó rò pé òun yóò ṣe fún àwọn ará Jù pátápátá orí ẹ̀ náà ni tí ìdílé rẹ̀ ti dílé rẹ̀ pátápátá. Òun náà ló forí rẹ̀ kó. Ẹ jẹ́ ká gba ìpè wọ kí ìpè máa wọlé. A sì máa fi ṣe ní àlàfíbọ̀ bẹ́ẹ̀. Mr. Shola láti Àpáta. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ti ń bá wa bọ̀ láti àwúrọ̀ àbí? Ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ yín pé ẹ̀kọ́ tòní kí ló kọ́ yín?
1: Ó lágbára díẹ̀ o. Ó kọ́ mi ní àwọn ẹ̀kọ́ tó pọ̀. Ọmọ wà ní pé any position téèyàn bá wà téèyàn máa ṣe dáadáa.
0: Ká máa ṣe dáadáa.
1: Ká máa ṣe dáadáa any position téèyàn bá wà téèyàn ní ìbẹ̀rù Ọlọ́run kó lè máa ṣe dáadáa. Ọ̀sọ̀ ohun gbogbo tá a bá ṣe ló ní èrè.
0: Ohun gbogbo tá a bá ṣe ló lérè.
1: Ló lérè. Bóyá dáadáa ni ọ̀rẹ́lẹ̀ tí ó dà. Gbogbo ẹ̀ ló ní èrè.
0: Ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín, níbo ni a ti mú àkórí tòní? Ta ni ó mọ̀ bóyá ìwọ́ dé ipò ọlá yìí nítorí irú àkókò báyìí? Ẹsẹ̀ àkọ́sórí wa lọ́sẹ̀ yìí, níbo la ti rí? Ta ni ó mọ̀ bóyá ìwọ́ dé ipò ọlá yìí nítorí irú àkókò báyìí? Níbo ló wà nínú Bíbélì? Mo ti lọ, mo ti rí bété. Mo ti sọ fún wa. Hello,
2: ẹ kàlẹ́
0: sà.
2: Fìtílà ìgbàgbọ́.
0: Ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ wa. Kí ni orúkọ yín, níbo lẹ ti ń pè? Mr. Akinwande láti Olúyọ̀lé. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ Ẹ́stérì lónìí. Níbo ni a ti mú ẹsẹ̀ àkọ́sórí wa gan tòní?
2: Ìwé Ẹ́stérì.
0: Ibo ló wà nínú Bíbélì? Ìwé Ẹ́stérì oríkèló.
2: Ẹsẹ̀ kẹrìnlá.
0: Esther 4:14.
2: Yes, 4:14.
0: Kí ló wí?
2: Gẹ̀lú ti sọ pé ta ló sì mọ̀ bóyá torí irú àkókò èyí ni ló fi dé ipò aya báyìí ní apá tó gbẹ̀yìn ẹsẹ̀
0: yẹn. Kí wá ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí gan-an fún Kìrìsìtẹ́nì àti gbogbo àwọn olùgbọ́ wa pátápátá?
2: Ohun tó túmọ̀ sí púpọ̀ bí àpẹẹrẹ. Bí ta bá wo bí Ẹ́stérì ṣe dé ipò yẹn, kò ní kò tiẹ̀ lérò ẹrú ọmọ ẹrú tí o mọ̀ kó òun lè di ipò tó wà yẹn. Ó yẹn túmọ̀ sí wípé fún àwa kìsẹ́yìn bí ipò kípò tá a bá wà nínú ayé yìí. A lè jẹ́ president ni o, gọ́vnọ̀ ni o, minister ni o. A lè bọ̀ àbí a jẹ́ bí olórí ilé iṣẹ́ kan manager ni àbí supervisor ni wá ni o. Ó lè jẹ́ torí kankan la fi wà nítorí ẹnìkan láti fa ẹnìkan gòkè àbí láti fa ẹnìkan sípò. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àǹfààní láti mú ẹlòmíì wọ ibi tí ó wà. Ó ní àǹfààní láti mú ẹlòmíì wọ ibi tó ti ń ṣiṣẹ́ àbí ibi tí ipò tó wà bóyá wọ́n ń gbàyàn ṣiṣẹ́ torí ipò tó wà. Ó ní agbára láti débẹ̀ àmọ́ tí kò ran ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ́wọ́ tó wá fún ìrànwọ́. Ó wò pé bóyá òun nìkan àti ilé òun nìkan ni. Ṣé òun ní ẹ̀kọ́ tó kọ́ àwọn kìsẹ́yìn ní gbígbà bá ti wà ní kókó dá bá wà. Ṣé ẹ̀yìn kan bá bá ìrànwọ́ wá ṣọwọ́ ọjọ́ wa tó bá wà níkàáwọ́ wa tá a mọ̀ pé nǹkan yẹn a lè ṣe ká ṣe.
0: Wípé gbogbo nǹkan tá a bá ní níkàáwọ́ wa láti ṣe fún un lọ́nà tó tọ́ gẹ́gẹ́ bí kìsẹ́yìn ká ṣe fún wọn. Ẹ máa bá wa bọ̀ tó bá ṣe jẹ́ a máa sọ̀rọ̀. Mr. King náà ni.
3: Mi jẹ́ kí o kú.
0: Wọ́n ti pè wá wọlé láti Olúyọ̀lé ń bí àbí láti Àpáta ni. A pè nọ́mbà wa tí a bá ti parí ètò yìí.
3: Fitila ìgbà.
0: Wọ́n ti bá wa sọ̀rọ̀ wípé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ní ipò kípò tí a bá bára wa. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ó yẹ ká lè ran ọmọ ẹlòmíràn lọ́wọ́. Ìrànlọ́wọ́ ìṣòwò lásán o. Ẹlòmíràn recommendation ló ń bèrè fún látijọ́ yìí wípé ẹ ti recommend mi fún iṣẹ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wa la ní iṣẹ́ tó pọ̀ lọ́wọ́. Àti wọ́n wípé àti bá ṣàánú ẹni báyìí bóyá yóò ga jù mí lọ ni. Rárá o. Bóyá tó o bá ran ọmọ ẹlòmíràn lọ́wọ́ àwọn yìí gan náà ni ó ran ọmọ tiẹ̀ náà lọ́wọ́. O ò mọ o. Ìrànlọ́wọ́ a máa dìde fúnyàn nípasẹ̀ ìrànlọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì kò yẹ ká tẹ̀tì bíbélì tó sọ fún wa pé ká má ṣe dáwọ́ rere ká má ṣe dá dúró ní ṣíṣe. Kò sí bó ṣe lele tó ó yẹ ká máa ṣe ore ní gbogbo ìgbà ni. Ore láti ṣe kò yẹ kó sú wa ṣe o. Ore ṣíṣe kò yẹ kó sú wa ṣe. Bóyá ẹlòmíràn ó tiẹ̀ ti dé ipò gíga wá wò pé èmi sí àwọn èmi máa wá. Mo tiẹ̀ gbọ́rọ̀ kan lẹ́nu ìgbà kan wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá ti dé ipò gíga báyìí tán bá ti dé ipò ẹ̀mọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ bóyá olóṣèlú ni o bóyá ipò kan ni o. Wọ́n kàn change number wọn ni wọn ò nílé pè wọ́n mọ́. Ẹlòmíràn nínú ẹbí wọn kò tiẹ̀ lè ran a máa wò pé ta ló mọ̀ wọ́n rí. Dádì nǹkan tó ṣe fún mi nígbà tí mo wà ní ara o. Kò yẹ ká tún máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ mọ́. Bíbélì tó ti sọ wípé ká má ṣe gbọ́ mọ́ wípé bàbá jẹ èso eyín sì ń kan ọmọ ara o. Tí èèyàn kan bá ti ẹ̀ṣẹ̀ ọ́ wípé ẹnìkan bá ó ṣoore fún èèyàn kan ẹni náà wá fi ore sú ọ. Lóòótọ́ gbogbo ènìyàn kò rí bákan náà ṣùgbọ́n kò yẹ kí ore kó tú wa láti máa ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Ẹ sì tún lè pè wọlé sórí ètò láti dá sí ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe onígbọ̀wọ́ fún wa láti fún àwọn ènìyàn ní àwọn ẹ̀bùn kéékèèké tá à ń rí fún àwọn ènìyàn lórí ètò yìí. Mo ń fi àkókò yìí sọ fún wa wípé ẹ jẹ́ kí àwa náà kí a gbá ṣe ká gbé wa ní ìgbọ̀wọ́ lórí ètò yìí ká ṣe agbátẹrù ètò yìí bóyá owó kékeré kan ni tàbí ohun tí à ń tà bóyá bíbélì ni ìwé orin gan ni a lè fún àwọn tí wọ́n ń dá sí ètò yìí láti fi lù wọ́n ní ọ̀gọ́ ẹnu wípé wọ́n ṣe dáadáa ìpè ti wọlé. Hello.
4: Hello, sir.
0: Eka Alessa, kini oruko yin ni bo le tin pe sir?
4: Arakunrin Adejare lo npe o lati Odo Ona.
0: Oh, Pastor Adejare lati Odo Ona. Eko asale.
4: Yes, sir.
0: Ah, eba wa dasi to loni. Kini eko toni ki lo ko wa gan? Hesteri.
4: Ah, ko je mi o ba yin bere. Ko se join ni bi iseju marun seyin.
0: Oh. Esteri ni asoro be ni esteri ayaba oni asoro npa e loni to dide iranlowo fun awon ni na koko isoro
4: ben ogogo wa la ni ona kan tabi omiran ta le fi se iranlowo fun awon eyan elomi wa to je pe olorun di ti eto fun idi kan pato ni lati de awon kan dije e so ye pe boya won je kan ma npe ni less privileged society tabi lati je agbenuso fun awon to ye pe they are voiceless so ti olorun ba fi wa ti ipo kan fun idi kan ni la a gbodo ri bi pe fun anfani ara wa gege bi a ti bi loni to ye pe opoloko to ba ti ni ipo oselu kan bayi awon elomi ko o ti di anfani ebi won ati tara won iyen nikan na ma jade won ko ye ko ribe tori pe ipo yen a fun wa ni anfani yen fun idi kan ni lati se iranlowo lati ye aye awon yen pada to je pe nigba ta ba ti kuro ni ipo yen awon yen a si ma so lo a tun ma fi ogun fun olorun nipasẹ aye wa ohunkohun ta ba ni tabi ipo kipo ta ba wa àwọn èèyàn àtàwọn yorùbá sì máa ṣe gbogbo fún ọlọrun nípasẹ wa asán ni ipò tí a wà yẹn tàbí àǹfààní ká rí torí náà a gbọdọ fi ní ipa lórí ayé àwọn ènìyàn kì í bẹ̀rẹ̀ ṣe pò nìkan ẹlòmíì ọgbọ́n ni ọlọ́run fún láti gba àwọn ẹlòmíì nímọ̀ràn ẹgbẹ́ wọn wà nínú ipò búburú tàbí ìṣòro kan tàbí òmíràn ẹlòmíràn bóyá owó ni ọlọ́run ohunkóhun tí ìbá òfin ọlọ́run fún wa a gbọ́dọ̀ rí pé a fi ní ipa lórí ayé àwọn èèyàn ní àwùjọ ó lè bàjẹ́ pé a máa fi ògo fún ọlọ́run ìwà ìgbà ńlá tó mú èrèdí ìwà láàyè wá ṣe.
0: ẹ ṣe gan a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí ẹ ṣe gan.
3: ó máa tán kedere.
0: Pastor Adejare wọ́n jẹ́wọ́ wípé pásítọ̀ làwọn àbí. Ó yẹ kan tí wọ́n fi yé wa wípé wọ́n ní tí ẹlòmíràn ò bá ti ara rẹ̀ dìde tàbí tí ò rí ìrànlọ́wọ́ gbà nípa ipò tó wà asán ni ipò tó wà ó. Wípé òfúùtù fẹ́ tẹ̀ lásán-lásán ó ní ipò tó wà tó ò bá fi ipò rẹ̀ ran ọmọ ẹlòmíràn lọ́wọ́. Ìrànlọ́wọ́ gbúdọ̀ máa ti ara rẹ̀ jáde fún ọmọ ẹlòmíràn. Mo fẹ́ lu àwọn comrade Ọládélé Lọ́gẹ̀nu pé wọ́n ṣe evangelist Ọlárìndé pẹ̀lú bàbá wa Mr. Akíndélé. Àwọn tí wọ́n ń ṣe agbátẹrù wa lórí ètò yìí láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn kéékèèké kan tàbí èkejì. Bí mo ti sọ fún wa náà lẹ́ẹ̀kan wípé ẹ jẹ́ ká fi tiwa náà ká fi gbé tọlọ́run lárugẹ. Kò sí nǹkan tó ń tà. Ò ń taṣọ ni ohunkóhun tó o ní láti fi ran ọmọ ẹlòmíràn lọ́wọ́ kó wá sórí ètò yìí o láti fi ṣe ẹ̀bùn fún ọmọ ẹlòmíràn láti fi ṣe ẹ̀bùn fún àwọn tó ń pè wá wọlé tí wọ́n ń dá sí ètò wa tí wọ́n sì ń dáhùn àwọn ìbéèrè wa tàbí èkejì. Fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM.

Ekale asiko isimi loni akojopo iroyin lewa la mo fun yin lati ikanni konga agbomogbe 89.3 FM eleti akale si opopona Alaafin Avenue Oluyole Estate nle Ibadan Ade Damola Oloede loni iroyin saju egbon okoko to wa ninu iroyin na Ààrẹ Tinubu ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láti lọ fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta nílẹ̀ Europe. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ṣiṣọ́ lójú àwọn olùdíje sí ipò gómìnà eléyìí tí a pè wọ́n láǹfààní àti díje nínú ètò ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ àwọn dókítà ti ń gbé ní àyíká ilé ìwòsàn ní ilé ìkọ́ṣẹ́ ìṣègùn ìbò Lautech. Wọ́n ni a pé ìyanṣẹ́ lódì wọn ti wọ ọjọ́ kẹrin báyìí tí wọ́n sì ń kan mìíràn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ti tẹ àwọn afurasí mẹ́rin

Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sílẹ̀ Europe láti lọ ṣe ìsinmi lọ́sẹ̀ mẹ́ta, eléyìí tí ó wà lára àwọn ìsinmi rẹ̀ fún ìsinmi ẹnu iṣẹ́ fún tọdún 2026. Ààrẹ ló fi ìlú Abuja sílẹ̀ lánàá láàrin àwọn ètò ìdágbére eléyìí tí a pín ṣe fún nílé táwọn òṣìṣẹ́ ìjọba lọ́gàlọ́gà, àwọn ẹ̀ṣọ́ aláàbò àti iléeṣẹ́ ọmọlógún tẹ̀sí láǹfààní àti kórajọpọ̀. Olùbá dámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ìlànà Sunday Dare nígbà tó ń ṣàlàyé pẹ̀lú bó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé ìrèdí fún ìsinmi lẹ́nu iṣẹ́ eléyìí tí ààrẹ gùn lé náà. Dare ṣàlàyé pé ìsinmi náà òun yóò fàyè gba ààrẹ Tinubu láti lọ rí tún ara dì fún ìgbìyànjú àti àwọn ètò tó ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ìlú eléyìí tí a pẹ̀lú ń ṣe láti àtẹ̀yìnwá. Ó jẹ́ kó dìímọ̀ pé ààrẹ òun ló ti lo bí oṣù mẹ́fà sí méje nínú orílẹ̀-èdè yìí nípa ṣíṣe àwọn iṣẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn èròǹgbà rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ètò ọrọ̀ ajé ṣíwájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde ètò láti dá àwọn iléeṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó sílẹ̀ ní ẹkùn ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti pèsè ìkẹ́kọ̀ọ́ tó dá lórí iṣẹ́ àti ìṣe àti láti mú kí àwọn òṣìṣẹ́ ìlera nílẹ̀ yìí kó lè láǹfààní àti pọ̀ sí. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Tunjí Aláùsá ló sọ̀rọ̀ yìí lónìí lásìkò tó ń gba àbá ìgbìmọ̀ ètò ìṣúná ìdánilẹ́kọ̀ọ́ fún ètò ìṣègùn òyìnbó. Ilé ìtì àpẹwọn ni ó ń tẹ́wọ́ gbà á, ó ní ìjọba ń fẹ́ kí iye àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbà sí ilé ẹ̀kọ́ ìṣègùn lọ́dọọdún di 1,000 níye láàrin ọdún mẹ́ta sí àsìkò tí a wà yìí. Aláùsá ṣàlàyé pé àwọn ibi tí wọ́n ń gbèrò pé láti pèsè àyè fún ìdánilẹ́kọ̀ọ́ tó dá lórí ìṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ìṣègùn, ìtọ́jú eyín, àwọn nọ́ọ̀sì, ìkẹ́kọ̀ọ́ ipò ògùn àti àwọn ẹ̀ka ìlera míì. Ó ṣàlàyé pé ètò náà ló wà láti wọ ojútùú sí ìṣòro àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìlera eléyìí ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí wọ́n ń kọ́ tí wọ́n sì ń lọ sí àwọn orílẹ̀-èdè míì láti lọ rí ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ síwájú, àwọn iléeṣẹ́ náà ni wọ́n máa wà ní gbogbo ẹkùn ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà tó pín sí, tí wọn yóò sì máa ṣe àtìlẹ́yìn fún ètò ìjọba àpapọ̀ àti láti mú iye àwọn òṣìṣẹ́ ìlera pọ̀ sí lábẹ́ ètò ìrètí ọ̀tún tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gùn lé nínú ètò ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ elétò ìdìbò olómìnira ilẹ̀ wa INEC òní wọn ti kéde orúkọ àwọn olùdíje sí ipò gómìnà àti àwọn tó jẹ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ètò àwọn nǹkan wọ̀nyí òní a pé ó jẹ jáde nínú àwọn fọ́ọ̀mù kan tí wọ́n gbé síta, ìyún fọ́ọ̀mù kan tí wọ́n pè ní EC9 eléyìí tí wọ́n sì lẹ̀ káàkiri àwọn olú-iléeṣẹ́ àjọ elétò ìdìbò ti ń bẹ káàkiri orílẹ̀-èdè àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lánàá. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, African Democratic Congress ADC, Nigeria Democratic Congress NDC, People's Democratic Party PDP àti Allied People's Movement APM òní apín wà lórí àwọn àkọọ́lẹ̀ eléyìí tí wọ́n kó síta yìí, eléyìí tó sì ní ṣe pẹ̀lú ọjọ́ orí àwọn olùdíje, ètò ẹ̀kọ́ tí kálukú wọn ní àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àti máa ṣe bọ̀ nínú ìgbé ayé wọn. Pẹ̀lú àkósíta yìí, àjọ náà wọ́n ní pé wọ́n ti ṣiṣọ́ lójú ìṣírí ìgbésẹ̀ tuntun lórí ètò ìdìbò ọdún 2027 pẹ̀lú ìpolongo fáwọn olùdíje sí ipò gómìnà àti ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ eléyìí tí a pé àwọn ètò ìpolongo wọn yóò bẹ̀rẹ̀ lóṣù kẹsàn-án ọdún 2026 tí ó sì tẹnubodò lọ́jọ́ kẹrin oṣù kejì ọdún 2027. Bákan náà, àjọ elétò ìdìbò ilẹ̀ INEC òun ló ṣàlàyé pé gbogbo àwọn ohun èlò tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò yìí òun náà pé wọ́n ṣàmúlò rẹ̀ fún ètò ìdìbò gbogbo ọdún 2027 nílé ìta ti rí àwọn ìwé ìdìbò, àwọn ìwé èsì òun náà pé wọ́n láǹfààní àti ṣe àgbéjáde rẹ̀ lábẹ́lé. Ẹgbẹ́ àwọn dókítà tó ń gbé ní àyíká ilé ìwòsàn ní ilé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó Lautech nílùú Ògbómọ̀ṣọ́ òní ti ṣàlàyé pé lẹ́yìn ọjọ́ mẹ́rin tí wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìní.

gbèdéke àwọn ò tí gbọ́n kankan láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tàbí àwọn ilé iṣẹ́ ìjọba tọrọ jọmọ lórí àwọn ẹ̀dùn ọkàn wọn nípa ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àti àìní àwọn dókítà tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ìlera tó péye ní ìpínlẹ̀ ọ̀yọ́. Àwọn dókítà náà bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà lọ́jọ́ Ẹtì ọjọ́ 28 oṣù kẹjọ lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí wọ́n ti ń lago ìkìlọ̀ nípa ohun tí ẹgbẹ́ náà ń ṣàkàwé bí àìbìkítà sí àlàáfíà àti àǹfààní wọn tó fi máà ní àwọn òṣìṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó eléyìí tó ń burú sí i nílẹ̀ yìí. Ṣáájú èyí ni ẹgbẹ́ náà ti fún ìjọba àti àwọn aláṣẹ ní gbèdéke ọ̀sẹ̀ mẹ́jọ láti yanjú àwọn ẹ̀dùn ọkàn wọn kí wọ́n tó dáwọ́ ìyanṣẹ́lódì oníkìlọ̀ kan dúró lọ́jọ́ 27 oṣù kẹfà ọdún 2026. Ẹgbẹ́ náà ní ìyanṣẹ́lódì tuntun yìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí àkókò tí wọ́n fún ìjọba ti kọjá láìsí ìdáhùn tàbí ìgbésẹ̀ tó yẹ lórí àwọn tí wọ́n ń bèèrè fún. Àwọn dókítà náà tún ṣàlàyé pé wọn yóò tẹ̀síwájú nínú ìjíròrò pẹ̀lú àwọn aláṣẹ àti àwọn alábàáṣiṣẹ́ tó yẹ tí wọ́n sì tún ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Ṣèyí Mákindé láti dá sí ọ̀rọ̀ náà kí ó sì rí pé àwọn ẹ̀dùn ọkàn wọn òun ló rójú tù ú. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ wọn ti ti àwọn afurasí mẹ́rin tí wọ́n jẹ́ àwọn ikọ̀ adigunjalè tí wọ́n sì tún ja àwọn ọkọ̀ akérò gbà ìyẹn ọkọ̀ àjàgbéjò eléyìí tí wọ́n pe wọn ní iṣẹ́ tí wọ́n yàn láàyò ní mímọ já ọkọ̀ gbà àti máa darí àwọn ọkọ̀ àti kíkó àwọn nǹkan lọ́nà tí ò tọ́ eléyìí tí wọ́n pe wọn ní wọ́n gba àwọn ẹrù kan lọ́wọ́ awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ìpínlẹ̀ míì eléyìí tí wọ́n pe wà láyìíká ìpínlẹ̀ Ọ̀yọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyánládé Ọláyínká wọn ló ṣiṣọ nínú àtẹ̀jáde yìí nínú ọ̀rọ̀ kan lónìí ilé tó jẹ òdì mímọ̀ fáwọn oníròyìn nílùú Ìbàdàn. Ó ṣàlàyé páwọn afurasí náà wọn ni ọwọ́ tẹ̀ lẹ́yìn tí a pe wọn láǹfààní àti tàwọn lólobó láti gbé ìgbésẹ̀ akin eléyìí tí a pe wá látọ̀dọ̀ àwọn aráàlú. Gẹ́gẹ́ bí Àyánládé ṣe láǹfààní àti sọ, ó ní àwọn tọ́wọ́ tẹ̀ náà wọn ni wọ́n gbìyànjú láti ṣiṣẹ́ ìyún iṣẹ́ ìdìdúgunjalè wọn lọ́jọ́ 24 oṣù kẹjọ ọdún 2026 nígbà tó sì mú kí ẹni tí ṣe kọmíṣánná ọlọ́pàá CP Abimbola Olugbenga ìpàṣẹ fún àwọn ikọ̀ eléìtanbójú agan ti ìdàlúrú àti ìdámí àlàáfíà ró ní agbègbè àti ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ akin lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ Èkó sílùú Ìbàdàn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé àwọn èèyàn wọ̀nyí wọn ni pé wọ́n ní ti taari ọkọ̀ kan eléyìí tí wọ́n jágbà eléyìí tí wọ́n pe wọ́n ni wọ́n gbébọ̀ láti ìpínlẹ̀ Kwara tó sì ṣe àfikún rẹ̀ wípé ìfọwọ́ òfin gbéni náà òun ni ó láǹfààní àti wáyé lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá náà tí wọ́n ṣe àṣeyọrí nínú iṣẹ́ eléyìí tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ ni ìwádìí ọ̀rọ̀ kíní sí ń tẹ̀sọwọ́ iwájú lórí ìgbésẹ̀ ọ̀hún àti bí àwọn afurasí náà ṣe ń hùwà tí kò tọ́ káàkiri ní ìpínlẹ̀ yìí. Lákòótán iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ nílẹ̀ yìí DSS ó ní àti pàṣẹ fún ìtúṣe agbẹjọ́rò wọn Akinlolu Kẹ́hìndé eléyìí tí wọ́n pe wọn ni wọ́n pè láti ṣe ìsúnsọ́wọ́ iwájú ẹjọ́ kan eléyìí tí wọ́n pè sako ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC yìí Ọmọyẹlé Ṣowúrẹ́ títí di ẹ̀yìn ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ìròyìn tó jẹ́ kó fìdí rẹ̀ múlẹ̀ ṣàlàyé wípé àwọn ìgbésẹ̀ ló wá láti fi àyè gba Ṣowúrẹ́ láti kópa nínú ètò ìdìbò sí ipò ààrẹ tọdún 2027 láláìsí pé ilé ẹjọ́ yóò máa dá lọ́wọ́ kọ́ nínú àwọn ètò àti ṣe ìpolongo àti àwọn gbogbo ìgbésẹ̀ tuntun. Iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣàlàyé pé ẹjọ́ náà ni a ti gbé kalẹ̀ tako ẹni tí ṣe gbajúgbajà sọ̀rọ̀ lójú òpó ayélujára ìyẹn Ṣowúrẹ́ lórí ọ̀rọ̀ kan tó sọ lójú òpó ayélujára X àti Facebook rẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 2025 níbi tí ó ti ṣe àkàwé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọ̀daràn pé iléeṣẹ́ yìí wọn ni pé wọ́n ti fún ní gbèdéke ọjọ́ méje tẹ́lẹ̀ láti yọ gbogbo àwọn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà kò lójú òpó ayélujára lẹ́yìn tí gbèdéke náà tẹnubodò láláìyọ àwọn nǹkan wọ̀nyí kò lójú òpó. Iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọn ni àgbà ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó ń bẹ nílùú Àbújá lọ lọ́jọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2025 láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ àti láti sọ bóyá ó tọ́ lábẹ́ òfin láti ṣàkàwé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àbí ẹni yòówù gẹ́gẹ́ bí ọ̀daràn láláìsí pé ilé ẹjọ́ kankan ó ṣe ìfìdímúlẹ̀ rẹ̀. Ilé ẹjọ́ wá tẹ̀síwájú pé àwọn tíṣe alámòjútó ojú òpó eléyìí tó ṣàmúlò rẹ̀ yún X àti Meta àti ẹni tíṣe alákòóso fún ojú òpó ti Facebook lórí ẹ̀sùn náà nígbà tí wọ́n pe wọ́n sì mú Ṣowúrẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó máa láǹfààní láti sọ̀rọ̀ àti tí wọ́n pè
tako lori ejo naa. Akojọpọ iroyin lewa fun ti ale tuni ko ni ju bayi lo ṣugbọn ki a to ma lo eje ka boju awon koko to wa ninu iroyin naa. Ninu iroyin lati mo wa fun pe are orilede wa Nigeria Bola Tinubu won lo ti fi orilede Nigeria sile lo sile Europe lati bere isimi olose meta re ile to wa lara awon isimi to yoku lo fun odun 2026. Ajeleto idibo ile ye INEC ti kede oko awon oludije si ipo gomina pelu gbogbo awon kan to ni se pelu akole won ati awon ti won jo ma sise papo jake jado orilede ye. Egbe awon dokita ti n gbe ni ayika ile iwosan ni ile ise ikose isegun oyinbo ti Lautech to nbe nilu ogbomoso won ni ati selaye pe awon ko ti gbo nkan kan latojoba ipinle Oyo tabi awon ile ise to jo mo leyin ojo merin ti won ti bere iyanse lodi alaini gbedeke lori oro igbaye gbadun ati aini awon osise toto leka ito ilera. Bakan naa la mo afun yin pe ni ipinle Oyo ile ise olopa re o ni pe won pe awon ti fowo ofin bi awon afurasi merin eleyi ti an je ko awon adigunjale ti won si feran ki an ma ja awon oko ajagbe gba nipa bi won ti je oko kan ti won si tari gbogbo awon ero to wa nu re ati jiji awon kan mi to ni se pelu awa kokan ni ilu Oyo ati awon agbegbe mi eleyi to so mo. Eyi lo pin iroyin lewa fun ti ale toni akojopo ati atunto iroyin lewa latowo kunle olowo ẹmọ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára gbogbo pẹ̀lú àti wells radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára facebook wa pẹ̀lú àti wells radio 893 fm fanpage bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.wellsradio893.com ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 Adedamola Oloede Lomoro ina wa se ti gbo yin e se ten gbo ikanni konga gbomogbe Wells Radio 89.3 FM Olorun yo boko fun yin orun ayo laosun.

ìwo ìwo ayọ̀ sọlọ́wà ẹ̀yìn lẹ̀ gbogbo. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì. Kẹ́ ẹ máa dúpẹ́ fún. Ẹ mọ̀ ṣe ni ọba àwọn ọba. Ẹ mọ̀ kí pókú iṣẹ́ o. Ṣé rí àwọn ewé tí ń bẹ nínú igbó wọn ń kí Ọlọ́run. Ẹ wo àwọn ẹyẹ tí ń fò lójú ọ̀run, àwọn náà ń dúpẹ́. Omi òkun àti ọ̀sà gbogbo wọn ni wọ́n ń kí Ọlọ́run kú iṣẹ́ o. Àwọn ẹja tí ń bẹ nínú omi, àwọn náà ń kí bàbá. Oòrùn ti ń ràn, afẹ́fẹ́ tó ń fẹ́, òjò tó ń rọ̀, gbogbo wọn pátápátá darapọ̀ láti máa fi títóbi Ọlọ́run wọn. Kí a ní ọ̀há ṣe mí, kí ni ó ṣe ẹ̀yìn náà? Àwa ẹ̀dá alààyè. Àwa ènìyàn rẹ̀. Táwa ni mọ̀ kí. Táà ni mọ̀ kí kú iṣẹ́. Ṣèbáwa náà lènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ dákun ẹ tẹ̀lé mi kálọ̀. Ẹja lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́. Àníṣẹ́ ẹ̀wẹ́ àtẹ̀lé mi kálọ̀. Ẹ tẹ̀lé mi kálọ̀ sí àgbàlá rẹ̀ tẹ̀yìn àti ìyẹn. Kájọ máa dúpẹ́ fún. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ọba tó ti ń bẹ káyé ó tó máa bẹ, ó bẹ nígbà táyé ń bẹ, báyọ̀ ò bá ṣètùn sí mọ́, òun náà ni ó máa jọba. Àdìmúlà ọba òkè. Pátápátá ọlápèrègede ògo, òjì kan lùkan pa òpà kan, jí kan lùkan ìpátákò ẹkùn ti ń ta ni yeyeye. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. O tóbi tóbi ọ̀run ò gbà ọ́. O fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́. O gágágágá ọ̀run ò gbà ọ́. Ẹ̀bọ́run ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí ò gbà ọ́. O wá fọ̀run ṣelé, o fi ayé ṣe àpótí ìtìṣẹ́. Gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. You are bigger than the biggest. You are mightier than the mightiest. You are higher than the highest. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ẹ̀rẹ́ ń bà mí Olódùmarè. Ẹ̀wọ́ lẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ́jẹ̀jẹ́. Ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ tí ń fi ẹ̀rù ba ẹ̀rù lẹ́rù. Ọba mi ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ. Ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ẹlẹ́rù ẹ̀ ń bà mí sẹ́. Ẹ̀hún tó fi ń ṣàgbára gan kò yé èèyàn. Mo dáyé. Mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́. Mo dáyé mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ kò yé mi. Ṣèbí egungun ló fi rọmọ sínú aláboyún. Aláboyún ń jẹ gbígbóná, ìtún jẹ tútù, bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé o. Ẹ̀rọ ẹ̀ ń bà mí Olódùmarè. Ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn. Àtijọ́ mo ti ń tẹlẹ̀, ilé ò jì mọ́ mi lẹ́sẹ̀ rí. Bẹ́ẹ̀ sì rí ayé ìyórí omi ló gbélé o. Àtijọ́ mo ti ń wo sánmọ̀ kò já lù mí lórí rí. Sánmọ̀ ló sì tẹlọ rẹ̀rẹ̀ bí ẹni ta sọ yìí. Mo wá wò ó fín kò sópo kan tó fi gbèrò. Ẹ̀rọ ẹ̀ ń bà mí Olódùmarè. Ìwọ náà ni ò ń sọ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ kò sí síkíọ́rítì kan ti ń sọ̀wọ́ Olódùmarè. Ẹ̀rọ ẹ̀ ń bà mí o. Ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Olójú iná, alápá iná, ọlọ́rọ̀ iná. Ó fi gbogbo ara ṣe kìkìdá iná, ìwọ gan ni iná àjò nìrun. Ló fi jẹ́ pé bó bá wù mí, mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná, bó bá sì tún wù mí, mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná o. Àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin, ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣe run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Akin nínú ilé, akin lójú ogun. Arú dẹ́dẹ́ ọlá ọba mi, arú dẹ́dẹ́ ọlá.
alaafin ajobo asu tetete bi ojo orogojigo ekun oko oke lolo idane ti nbe gbogbo oro koro mi abiyesi re olohun olohun oba mi ibare ero enba mi se be ni olodumare ti di maje mo laarin mi atolohun ni anise gbogbo gba n ba ti lori ofe lati gbo mi sori afefe olohun ni won o kokko se ba fun won a ki won o ki won o se loba awon oba won o ki logun logun won o ki logbon logbon lori ba meji ko o na ni apata to gbe mi mi ro o na tun ni opo to gbe mi mi ro on lo le mi mi o se kin ma ton yin je rin gba mo nda gbere laya ajejo abe ti gbagbe ni awon oro temi so abamuda mo ni bo ba do ni ka jo pade olohun oba mi oke lo ba n ju lohun te se kin ma ton yin o laarin ijejo so ni ti mo n soro opo ojo lo ti ro ti ile ti fi mu opo iji lo ti ja olohun oba mi oke ni o je ki ayo gbe wa lo awon kan ti ku awa kan la ku lara awa ta ku awon kan be won toro ku fun won ni ani lara awa ta ku se awon kan fun ra lara ti won la won toro ku fun ra won eyin bi mi le re pe ki lo de to iri be ko ye mi na se bi mo ma so fun yin abe ti gbagbe ni mo ran ti oro enu olohun se bolohun lo lohun o saanu fa won to won o saanu fun aje pe mi ti mo n soro ni ikan ni West Radio 89.3 FM ati gbogbo eyin te lori ofe lati mo gbo mi kaakiri origun mererin agbaye anu la rida o eyin ko ye ewure ile n wa lapata mi bi koku ni agutan de n wa lapata mi bi ko rorun iwo to meda ye n wa awode oke mi ni bi ko da lapa ori eye ni nkeye yo ota ni ndo meye lokun awon won da loro awon won ni ko le o wa ja awon won o tun ni ko loko wa mu amo ori eye ni opeye o baba mi oke lo gba kata lo wa lakiti won loju won ba mo o gba ponpo lowo ni ponpo fi form ni ponpo lori popopo to ni ponpo dodo soro ti o gbodo gbe kabiyesi re olodumare olohun oba mi ibare e gbe ori soke yen na mi agbe yin soke yin lekun ayeraye e oba ogo fe wole ni o won bere pe ta ni oba ogo ye oni oluwa to le to si ni agbara ni oluwa to ni agbara ni ogun ni egbe ori yin soke eyen na ona ka gbe yin soke eyin lekun ayeraye oba ogo fe wole ni ta lo ba ogo ye oluwa awon mogun ona lo.

ẹ̀kálẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. Ẹ̀kálẹ́ o ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé lálẹ́ tòní. A kú ìsinmi ọjọ́ òní, òní ọgbọ̀njọ́ nínú oṣù kẹjọ ọdún 2026 lẹ́yìn ikú Jésù Olúwa wa. Òní ni ọjọ́ ìsinmi èyí tó tún kàn nínú oṣù yìí. Àtúnlàájá Ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀. Àbí gbàwo náà ni awọ náà ọdún yìí ná. Tọ́ ó yẹ jẹ́ kí n wá mọ ṣe ládùúà. Òní ọjọ́ ìsinmi ni. Ẹ̀bí Jésù Olùgbàlà bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi àtẹ̀yìn ọ̀pọ̀ rẹ̀ ọláṣẹ lókè pẹ̀. Ọlọ́run ọ̀run yóò fi ìsinmi fún ọkàn gbogbo wa. À ń wọnú oṣù bàbàbà lọ báyìí. Lórúkọ Jésù Kristi, eré ni ó máa ba èmi, ni ó máa ba ẹ̀yin náà o. Àwọn èèyàn ti mọ oṣù ọ̀hún sí nǹkan kan. Ẹni tí wọ́n sì máa ń pè é tí ò dáa ni. Tí èèyàn bá yàn náà ni ó rèé. Lèmi fi ń sọ wípé ànínú oṣù bàbàbà eré lèmi yàn. Èyí tẹ́ ń gbọ́ mi kílẹ̀ yàn. Bẹ́ẹ̀ tí ẹ̀ lè sọ n ó bá yí sọ eré lẹ́yàn o. Bí ò ní bà yín láṣẹ Olódùmarè. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀rí lókù tí ó gbà mú. Àpọ́sù yín ní sọ̀rọ̀. Tọ́ Olúgbẹ̀mígan Mọ́tọ̀ṣọ́ yín dé Oyo Radio Apostle is here again. Àrọ̀ gbólóhùn bí ẹni rọ góòlù yín náà rè é. Ọmọ ìyá àdúrà ń kànlẹ̀kùn yín kòkòkò. Orin ẹ̀mí lè tò àtún ti gbé dé. Oyè joko ẹ fa tábìlì síwájú. Mo fẹ́ gbé oúnjẹ síwájú yín ni. Oúnjẹ mi ni. Ẹ kú ti mọ̀ pé ajọ́ mọ́ ń jẹ ni. Ẹ jẹ́ ń gbá ago tì í. Ẹ ń yo kọ́ọ̀bù ni o. Ẹbí tẹ́ ti máa mu omi ẹ̀mí. Bẹ́ẹ̀ bá ti ń jẹ oúnjẹ ẹ̀mí, ẹ nílò omi ẹ̀mí. Ẹ ti mọ̀ wípé orin ẹ̀mí yìí ìrìn àjò ẹ̀mí ni. Ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ wá mú ètò ọ̀hún wá ṣe ìtìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí. Àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Stephen Ige òní ọlọ́wọ́ bọ́tìnì fún sàtàwà yóò àti gbogbo àwọn tájọ máa daṣẹ́ da ọpọlọpọ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí òní èmi Olúgbẹ̀mígà Ọmọ́tọ̀ṣọ́ Yọ́ Radio Apostle is here again. Orin ẹ̀mí lè tò ètò lórí ẹ̀mí. Mo ń bọ̀ náà ojà ẹ̀ ẹ̀ ńlẹ́ ń bẹ̀rùn ẹ̀ kú kalẹ̀.

0: tọ ó yẹ jẹ kí n túmọ kí n kú kalẹ lẹẹkan sí ọjà ẹ. Orí ẹ̀mí ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀.
1: Ẹ̀mí ọ̀run wá.
0: Lábala bíi gangan láti mọ́ ń ṣe àgbéléwọ̀n àtúpalẹ̀ àwọn orin ẹ̀mí. Ibi gangan láti mọ́ ń kíyèsí agbára èyí tí orin ẹ̀mí ń ṣe. Àìṣe bí mo ti máa ń sọ fún yín àbẹ ti gbàgbé ni. Ó dá náà bẹ bá ti gbàgbé ẹdákun ìjẹ́ ran yín létí. Bàbá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa iyè Ọlọ́run. Ohun tá a bá ti pè ní ẹ̀mí iye ní, ohun tá a bá sì ti pè ní iyè ohun tí ò lè kú ni. Ìgbà táwọn kan sọ pé kò sórin ẹ̀mí mọ́, àwọn kan ló ti kú. Mo ní orin ẹ̀mí ó ṣe a kú. Bí a bá lórin ẹ̀mí ń kú, bí ẹni tí ń sọ pé agbára Ọlọ́run kú nù, ṣágbára Ọlọ́run lè dòkú ni. Àkámọ́rí o. Ṣé ẹ rí orin ẹ̀mí gangan àdìtú agbára Ọlọ́run ni? Níbi tọ́lọ́run ti ń ṣiṣẹ́ ìyanu. Ló fi jẹ́ wípé bẹ́ ẹ bá ti rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí. Àwọn iṣẹ́ ìyanu a máa ṣẹlẹ̀ ńbẹ̀ gan. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, ìdè a máa já. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, àwọn aláìsàn wọn a máa gbé àkété wọn. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, ẹ̀yin kọ̀ yìí, àwọn afọ́jú wọn a máa ríran. Ṣé kí n wá tún ṣàlàyé fún yín dáadáa? Níbi tórin ẹ̀mí yìí ní agbára dé, bẹ́ẹ̀ bá rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí, bí wọ́n bá gbé òkú débẹ̀, òkú sì jíǹde. Ẹni ṣe lóòótọ́ ni. Ohun tẹ̀mí mọ̀ ni mò ń sọ fún yín. Àní orin ẹ̀mí bí wọ́n bá ti ń kọ́ ẹ̀mí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìyanu. Agbára àti òkìkí Jésù a sì máa tàn káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ni. Torí pé nínú orin ẹ̀mí, Ọlọ́run gangan ni máa ń gún wá síbẹ̀. Ìfarahàn Ọlọ́run yóò sì wá láti ṣiṣẹ́ ìyanu. Ṣé ẹ mọ̀ wípé iyè lápẹ́ ló fi jẹ́ wípé gbogbo ohun tó bá ti dòkú nípa tara àti nípa tẹ̀mí? Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, ìyá sì máa wọ ọbẹ̀. Ẹgbẹ́ kẹ́nìkan kó mọ̀ ṣiṣẹ́, kì í ṣe ohun kó mọ̀ wá lọ dáadáa mọ́. Ẹjọ́ apply method orin ẹ̀mí mo ń sọ ọ́. Ẹ rí pé ní kíákíá níṣẹ́ ọ̀hún yóò gba ìyẹ. Mo ń sọ ìjìnlẹ̀ fún yín lálẹ́ tòní. Ẹ kú ti mọ̀ pé bí mo ṣe máa ń sọ náà nu. Lọ fi jẹ́ wípé bẹ́ ẹ bá ti ráwọn tí ń kọrin ẹ̀mí wọ́n súnmọ́ lọ́n dáadáa. Àbájọ bẹ́ ẹ bá wá rẹ́ àwọn kọrin ẹ̀mí. Torí pé èṣù gan máa gbára tí ń bẹ nínú orin ẹ̀mí. Èṣù é fi ojú bọ̀rọ̀ wò wọ́n, ni wọ́n ń bá wọn jà gan ni. Torí pé ó máa gbára tí ń bẹ ńbẹ̀. Ṣé ẹ rí i pé orin ẹ̀mí ò lè kú? Ẹ lè sọ pé àwọn tí ń kọ́ òtó nǹkan bẹ́ẹ̀ bá ṣe lóhun ó gbà pẹ̀lú yín. Àmọ́ pé orin ẹ̀mí ò ṣe mọ́ ó ti kú. Kámọ́rì. Òun làwa fi wá mọ́ ń gbé àwọn orin ọ̀hún wá ṣe ìtìgbọ̀ tí. Kẹ́ ẹ lè mọ̀ wípé ó ṣe ń bẹ. Àwọn kan níláyé ìgbà kan wọ́n ti kọ́ sẹ́yìn. Àwọn olórin ẹ̀mí náà ṣe ń bẹ láyé òde òní. Ẹ̀sá àti rọ́pọ̀lọpọ̀ ta ti gbé wá sórí ètò yìí. Bẹ́ẹ̀ mo sì tún ní àlejò lálẹ́ ètò ní o. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan. Àlejò mi wọ́n ti wà nínú kúlò yìí. Látùtì gbọ́ nípa ìrìn àjò tiwọn náà ìrìn àjò ẹ̀mí. Nínú iṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí èyí tọ́lọ̀ ń gbélé wọn lọ́wọ́. Ẹ gbọ́ lálẹ́ ètò ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀, ibi wọ́n bá dé àti ibi tí wọ́n ń bá a lọ. Àwọn iṣẹ́ agbára tọ́lọ́run ti tọwọ́ wọn ṣe láti pàṣẹ orin ẹ̀mí. Ẹ dákun bí n bá gbé èèyàn wá sórí ètò orin ẹ̀mí yìí tí mo pè é lólórin ẹ̀mí. Ẹ kú ti mọ̀ pé wọn ò kàn ní gbé èèyàn kan lásán wá. Bí n bá sọ fún yín pé olórin ẹ̀mí ni wọ́n. Ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi. bí ẹ̀yin bá sì gbàgbọ́ ẹ ó rí iṣẹ́ ọlọ́run. Iṣẹ́ ọlọ́run tí mò ń sọ igan ni ògo ọlọ́run. Tọ́ wọn ó gbé àlejò mi wọlé. Ẹ kú ti mọ̀ bí mo ṣe máa ń gbé wọn wọlé. Orin tí wọ́n ti kọ òun náà ní fi gbé wọn wọlé. Oyàwó ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àlejò mi kí n gbé wọn wọlé nípasẹ̀ orin wọn gangan.

0: tọ́ ó yá ẹ jẹ́ kí n bí yín lè rí ìbéèrè yín.
1: Yes,
0: iṣẹ́ ìrànṣẹ́ orin ẹ̀mí yìí ó ti bẹ̀rẹ̀ ó tọ́dún mélòó báyìí?
1: Ilẹ̀ ti ta sí díẹ̀. Tí mo bá ní kí n wo nígbà tí mo ń ní ìrírí ìfarahàn orí ọ̀fẹ́ yìí, tí mi ò bá ní bùkù kí n sọ pé bíi 1995 sí 1996 láti ń bọ̀.
0: Ọlọ́run ti gbéṣẹ́ ìléyìn lọ́wọ́
1: pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run.
0: Kàbíyèsí Olódùmarè, bàbá wa ní àmọ̀ kàlé méjì, ó ti tọ́dún mélòó bá wọn?
1: Tábà máa yọ kakulétọ̀ tí
0: ó mọ̀ ti kọjá bí ogún ọdún bá wọn.
1: Jù bẹ́ẹ̀ lọ́gàn sá.
0: Kàbíyèsí Olódùmarè, Tọ́lọ́run ti pè yín sí ẹnu iṣẹ́ ìránṣẹ́ yìí. A pé àwọn kan bíi apostoli, a pé àwọn kan bíi wòólì, àwa pe ẹ̀yin gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti ajínrere. Àtúwà fi iṣẹ́ orin ẹ̀mí, àtúwà fi tí fún yín. Bó o lẹ ṣe mọ̀ wípé Ọlọ́run gan ìpè tó pè yín orin ẹ̀mí ló gbélé yín lọ́wọ́? Ṣé mọ̀ pé àwọn míì bọ́lọ́run bá pè wọ́n, ó ní Tọ́lọ́run pa wọ́n fún ni pé káwọn kan mọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì ọni Tọ́lọ́run pa wọn fún káwọn mọ lọ láti ìletò dé ìletò, káwọn mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ni káwọn fi mọ jèrè ọkàn. Bó o lẹ̀yìn ṣe mọ̀ wípé ohun Tọ́lọ́run ń pè yín sí orin ẹ̀mí gangan ni láti fi mọ jèrè ọkàn?
1: Gbogbo ẹni tí Ọlọ́run pè ni wọn ó ní òye ohun tí Ọlọ́run pè wọn sí nínú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run. Ohun kan tí mo mọ̀ nípa Ọlọ́run ni pé Ọlọ́run ò lè pe ènìyàn kí ó mọ fi àwọn nǹkan tí ó ń fẹ́ kí ènìyàn ó ṣe àtọ̀nà tó fẹ́ gbà ṣe kó fi hàn fún yàn. Ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ní àkókò tí a ń fẹ́ láti bá Ọlọ́run ṣiṣẹ́ papọ̀, a gbọ́dọ̀ kọ́kọ́ ní òye nípa ìbò ló fẹ́ pè mí sí. So kí n lè dáhùn ìbéèrè ti ẹbí mi, ohun tó hàn gbangba gbangba sí mi ní ìbáṣepọ̀ mi àkọ́kọ́ pẹ̀lú Ọlọ́run nígbà tí mo rí orí ọ̀fẹ́ gbà, òun ni wípé a dá ẹ̀bùn orí ọ̀fẹ́ yìí lù mí. Nínú ilé tó lè hàn gbangba gbangba sí mi wípé ó jí abala ibi tí Ọlọ́run ti fẹ́ láti lù mí. Tí àwọn ẹ̀bùn mi bá ń farahàn lábẹ́ iṣẹ́ ìrìnṣẹ́ orin ni.
0: Ẹ lọ síbi ìbéèrè tó tún wá sọ́kàn mi láti bìyínlẹ̀ rẹ̀, àmọ́ ẹ fi ẹ̀mí bá mi rìnrìn àjò láti tètè débẹ̀. Nítorí ìbéèrè tí mo fẹ́ mọ bìyínlẹ̀ rẹ̀ ni wípé orin tẹ́ ń kọ yìí, bí n bá gbọ́ ngbà míì, àwọn ọ̀rọ̀ inú orin ìmọ̀ ní agbára àti àgbékalẹ̀ ìṣẹ̀dá orin ọ̀hún. Yàtọ̀ sí wípé a da ẹ̀bùn lò yín, ṣé ẹ kọ́ ń bì kan ni?
1: Mi ò kọ o.
0: Ẹ kọ?
1: Rárá o. Àwọn nǹkan tí mò ń sọ nìyẹn wípé nínú orí ọ̀fẹ́
0: ẹ̀yìn o
1: àti ní àwọn ọ̀nà tí Ọlọ́run mọ̀ ń gbà ń fẹ́ láti mú ara rẹ̀ gbilẹ̀ ní ayé, ó mọ̀ ń yọ̀ǹda orí ọ̀fẹ́ nígbà míì fún òpè láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Kìí ṣe nípa ti ẹni tó múra, kìí ṣe nípa ti alágbára, kìí ṣe nípa ti ọlọ́gbọ́n, ṣùgbọ́n fún Ọlọ́run tó wù láti fi ẹ̀bùn rẹ̀. Mo sọ nínú rẹ́kọ́ọ̀dù mi àkọ́kọ́ nínú kan lára àwọn orin tí mo kọ́ mọ̀ pé Ọlọ́run tó fi ra rẹ̀ ṣẹ̀bùn fún gbogbo ènìyàn láàyè o, bàbá rere mo mọ rírì rẹ.
0: Tọ́ mo ti fàyọ̀ bá inú Ọlọ́run gangan ni ẹ̀bùn yẹn ti wá.
1: Yes.
0: Ẹja àtúngbọ̀ dáadáa.

0: beban koni emba mo uni dada to lo si e kore wa wa bai alori ofe lati lo si lewe lati ko nipa orin lo fi je pe ngba ta ba ngorin mi ale analyze e dada beban koni eyin na de mo harmonize e you know pe e mo ba ke e to se at leaping e to hardly poe bi en to lo ke korin ki lori sun agbara yin gan
1: ah se mo on ti olorun ba yonda o mo release ni ona to je pe yo gba fe royan lorun idi niyan to fi je pe eni ti olorun seto awon ori ofe yi fun a o ni ohun kankan lati sogo le lori bi pe ogbon wa abi agbara wa ninu re ninu imo re
0: eyo
1: ninu oye re oni opolopo nkan tin suyo idi niyan to fi je pe o na lo tin gba ogo o na ni yo tun mo gba siwaju ati siwaju si
0: apisho lo dun re to oya e ba nse apejuwe ati alaye iyato ti n be laarin orin emi ati awon orin ti ki sorin emi
1: ah ese olotu ibi ti a n lo yi mo mo wipe gbogbo awon eniyan olorun to n gbo wa nle won mo pe ti a ba daba lairi obere ki se ohun ti a le yanju tan ki se ohun ti a le yanana tan emi okan so die ni won ba ori ofe ti mo ri e je ki n koko so wipe e je ko ye gbogbo eniyan ti a ba n soro nipa orin emi orin emi je ikan lara awon ohun ti a n pe ni ebun emi in fact lara orin emi ti a ti ri ifarahan ẹbùn ẹmí nínú rẹ láti rí iṣẹ àmì iṣẹ ìyanu àti onírúurú àwọn nǹkan tó ń farahàn nípa àwọn nǹkan tá ń pè ní ẹbùn ẹmí àmì àkọkọ àti òye tá a gbọdọ ní nípa tí orin ẹmí nítòótọ ó ṣe òun ni pé a gbọdọ lè máa rí àwọn iṣẹ àmì àti iṣẹ ìyanu kì í ṣe bẹẹ nìkan paul apostoli sọ nínú ìwé kọrintì wípé a fún oníkálukú ní ẹ̀bùn yìí láti fi jèrè àwọn tí wọ́n ní iṣẹ́ ìrìnṣẹ́ orin ẹ̀mí nítòótọ́ ní tí yóò jẹ́ ìpòǹgbé nínú ọkàn wọn ni pé láì mọ́ lórí ọ̀fẹ́ ẹ̀bùn orin àbí orin ẹ̀mí tí wọ́n ní láti fi jèrè wọn ò lè wà ókè kò tí ì sí ru millions tẹ́ ẹ lè gbé fún wọn because orin ẹ̀mí ó jẹ́ ẹ̀bùn ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí a fún oníkálukú láti fi jèrè fún kristi láti fi já àwọn ènìyàn gbà láti inú ìjọba òkùnkùn wá sí inú ìjọba kristi láti fi sọ̀rọ̀ ìgbàlà láti fi ìgbàlà àti ìfẹ́ kristi láti fi ẹsẹ̀ hàn fún àwọn ènìyàn àti láti wà inú ìjọba kristi.
0: Mo fàyọ̀ orin ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí ni láti fi jèrè fún Ọlọ́run. Tọ́ ẹ jẹ́ kí n wá bí yín léèrè ìbéèrè yìí. Àwọn èèyàn máa ń sọ pé kò sí olórin ẹ̀mí mọ́ ẹ jẹ́ kọ́kọ́ tì sí yín ṣé bẹ́ẹ̀ ni.
1: Wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀ tipẹ́ ìrírí oníkálukú ní ti bí ọ̀rọ̀ orin ẹ̀mí ṣe dà ló ń fún àwọn ènìyàn nírú àwọn ìrònú bẹ́ẹ̀ ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo lè fi gbogbo ẹnu sọ orin ẹ̀mí wà.
0: Orin ẹ̀mí wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò lè kú.
1: Ìdí ẹ̀ tí orin ẹ̀mí ò fi lè kú ni pé àfi tí a bá ní ìrírí ìfarahàn ẹ̀mí mímọ́ mọ́. Títí tí Kristi yóò dẹ̀ fi padà dé àkókò iṣẹ́ ìrìnṣẹ́ ẹ̀mí mímọ́ la wà. Ó sì ń ṣiṣẹ́ nínú ayé àwọn tó fáyè gbà tí wọ́n dẹ̀ dúró lórí ẹ̀.
0: Tọ́ mo fẹ́ change mo fẹ́ pa ìlú dà orin ìyìnlẹ̀ ń kọ̀ yìí e ma n korin adua na bi n ba si gbo awon orin adua yin eyin o si wonu emi lo patapata e je ki n lo orin adua yin kan ni bi kawon eyan tun gbe le ona.

0: Se ti n gbọ awọn ọrọ ti n bẹnu rin yi.
1: Ẹkún ni mo sun.
0: Mo láwọn orin kan tí mo lè recommend fún yín.
1: Sáánù.
0: Ẹ bá fẹ́ mọ gbórin àgbọ́sùn àgbọ́jí. Téèyàn fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ dákun ẹ máa gbọ́ orin Son of Praise. Àwọn orin tí ẹ̀mí Ọlọ́run gan bẹ ń bẹ̀. Àwọn orin kan bẹ bẹ́ ẹ bá ti ń gbọ́ lásán, iṣẹ́ ìyanu ó sì máa ṣẹlẹ̀ nínú ayé èèyàn. Ẹ̀yin náà máa gbọ́ àwọn ọ̀rọ̀ nu orin wọn. Tọ́ Evangelist. Mo fẹ́ bí léèrè ìbéèrè yìí.
2: Yes, sir.
0: Láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí yìí, àwọn àsìkò kan bẹ tó jẹ́ pé bí èèyàn bá wò, èèyàn ó sọ pé Ọlọ́run, dákun mọ́mọ̀ jẹ́ ríwọ́ ọjọ́ báyìí mọ́. Ẹ̀rẹ́rìn-ín, torí pé kò sí bó ṣe wúwo rẹ̀ kò rí náà, kò lè mọ́ dán gbogbo ìgbà. Lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí yìí, ojú òwò lẹ lè rántí tẹ lè sọ wípé Ọlọ́run nítorí ẹlòmíì tó bá rí Son of Praise báyìí tó ju yín dán sí gbogbo ẹ wọn máa ní Ọlọ́run dákun jémi náà ó dàbí Son of Praise o láìmọ̀ páwọn àsìkò kan ti ìgbàwó lẹ lè sọ fún wa pé bẹ́ẹ̀ bá tún rántí ẹ mọ̀ sọ fọlọ́run Ọlọ́run mọ̀ jẹ́ kíru ọjọ́ bẹ́ẹ̀ wáyé mọ́ o. Ẹlẹ́rìn dáadáa.
2: Ibi tí mo dé lónìí o àánú ni o. Mo rí orí ọ̀fẹ́ ńlá.
0: Àpèsè.
2: Gbà lọ́wọ́ Olúwa. Àwọn tá a jọ bẹ̀rẹ̀. Wọ́n ti kú wọ́n ti lọ. Èmi ta dá sí. Kì í ṣe nípa ọgbọ́n.
0: Àpèsè ọ̀la.
2: Mo rí orí ọ̀fẹ́ ńlá. Mo rí orí ọ̀fẹ́ ńlá o.
0: Àpèsè olójú.
2: Mo rí orí ọ̀fẹ́ ńlá. Gbà lọ́wọ́ Olúwa. Kí mọ́ gbà wá lákòókò olótú. Irú ènìyàn bí èmi, arákùnrin Olúwa kan lọ sọ gbólóhùn nínú Bíbélì, kò gbọdọ̀ mọ́ ní ìdojúkọ. Mi ò ní lè sọ àwọn ìgbà.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìgbà.
2: Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. In fact, pé a ní orí ọ̀fẹ́, pé èmi ní orí ọ̀fẹ́. Láti tún wà di òní yìí.
0: Ẹyọ.
2: Àti nínú iṣẹ́ ìrìnsẹ́ yìí. Mo kí Olúwa.
0: Àbíṣọ lọ́dọ̀.
2: Nítorí gbogbo ọ̀nà ni à ń gbà ní ìrírí. Ìdojúkọ. Sàtánì. Ìdojúkọ ti àìní. Ṣẹ́dẹ̀mọ̀ nínú àwọn nǹkan tó máa ń jẹ́ wàhálà nínú gbáya àwọn tó gba iṣẹ́ ìrìnsẹ́ orin. Tọ́pọ̀lọpọ̀ fi máa ń di nǹkan míì ó ní àìní wà. Láti lè kárí àwọn ìran tí wọ́n ní àti láti lè mú àwọn ìran tí wọ́n níṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí tó yẹ pé.
0: Bàbá ni a mọ̀ ká ojú ti rí.
2: In fact, so mi ò ní lè.
0: Kàbíyèsí Olódùmarè. Tọ́ ẹ jẹ́ ká wá lọ síbi ọjọ́ kan náà ń bẹ̀ tó jẹ́ pé lẹ́nu iṣẹ́ ìrìnsẹ̀ orin yìí. Bẹ́ẹ̀ bá sì tún bojú ẹ̀yìn ẹ mọ̀ sọ pé Ọlọ́run ẹ mọ̀ ṣé o irú àwọn ọjọ́ báyìí ni ẹja máa rí o ṣé ẹ lè sọ fún wa.
2: Ẹ jẹ́ kí n sọ wípé ní gbogbo ọjọ́ tí mo bá ti ń rí ara mi nínú iṣẹ́ yìí bóyá mo wà ní program kan tá a invite mi sí. Tí mo wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó farahàn lẹ́yìn ministration mi ọ̀pọ̀lọpọ̀ máa pè. In fact, mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn abẹ́ iṣẹ́ ìrìnsẹ́ tó ló wá fi ààyè gbà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu gan. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí inú mi máa ń dùn ó dẹ̀ máa ń jí ayọ̀ fún mi wípé nínú àìlágbára mi. Nínú àìlọ́gbọ́n mi.

Rani bẹ̀rẹ̀ sẹ̀ ọwọ́ ọ̀rọ̀ yóò fi lẹ́ra jẹ́ bùgbẹ́ tọmọtọmọ o. Olúwa ṣẹ́ o ní gangan lọ́jọ́ yìí parí o. Ọpẹ́ lẹ máa bẹ̀ nídá lọ́wọ́ bá tó fi òjìjí bọ́ àwọn òkè ńlá gbogbo.